sọ fún mi ọjọ́ náà má jò wáyé. Ọjọ́ tó máa sọ pé wọ́n ò ní gbọ́ ohun ẹ̀ mọ́, ọjọ́ náà má jò wáyé. Àwọn tọ́wọ́ máa dé ìṣeré rẹ̀ mi mọ́nú agolo, Ọlọ́run tì wọ́n sí.

0: padà ọlọ́run tó bá ń romi lé wa lẹ́ẹ̀kan lọ́dún tó bá ń romi ìdílé wa lẹ́ẹ̀kan lọ́dún
1: tó bá ń ru omi lẹ́ẹ̀kan lọ́dún
0: torí tèmi máa ronú ojoojúmọ́ ṣàánú mi.
1: The man at the pool of Bethsaida. Do you remember him?
0: Má jẹ máa gbaṣẹ́ ní ẹ̀kan lọ́dún kí máa rí àánú lẹ́ẹ̀kan nínú ọdún mẹ́fà.
1: Ọlọ́run jọ
0: wa ṣàánú mi máa ru omi ilé wa dada máa ru dada
1: máa ru omi torí
0: máa ru omi ilé wa máa ru dada
1: máa rán olóore sí mi ní gbogbo ìgbà
0: máa ru omi ilé wa
1: máa ru
0: omi ògo mi máa ru
1: ru omi torí mi
0: jẹ́ kó máa rí nǹkan mu rabbi hikaba asaba
1: do not let me run dry
0: jẹ́ kó máa rí nǹkan mu ọlọ́run
1: do not let me run dry
0: jẹ́ kí máa rí nǹkan fún ayé
1: I don't want to run dry of
0: your
1: health má ru omi
0: lẹ́ẹ̀kan
1: lọ́dúnrún
0: mi ò ní tọ́nú owó
1: má ru omi
0: mi ò ní tọ́nú ògo mi ò ní tọ́nú àánú
1: má ru omi
0: ìgbẹ́ríde yóò ní tọ́kẹ́ o
1: má ru omi torí sáà torí mi má ru omi torí
0: mi rabi anu sọba abu bí
1: má ru omi torí mi
0: eraba rambu bẹ̀rẹ̀ na sọba hadi alọ́run mi o
1: the man at the pool of Bethsaida anytime you try to enter into that water awon eyan ti saju ewo be won ti saju ewo be ko le wo be ko le wo ani eju egbe mi emi mo koko de sugbon a ti ru toko to di po wo be olorun tori mi ma ru omi lojojo ma je ma gba anu lekan lodun anu pe ekan losu mefa
0: wa ba ru
1: anu ojojumo ni mo bere anu every day
0: mercy
1: every day blessing
0: lojojumo
1: I want to receive help from all angles from the north south east and west
0: ro mi lowo
1: ma je ki anu suo lati ma se fun oro mi ma jo suo
0: ma jo suo
1: oro mi ma jo suo
0: oluwa
1: ma je seru egbe ma je ku sori mo sese se ma je ku sori mo jiya mo jiya ma je ma ba won dun ni sale jeje mi na dun loke ma je ko to fun mi porogodo ma je so fun mi porogodo olorun gba mi lord help me emi o gbe oju mi sori oke won nibo ni ranlowo mi yo wa ti wa ranlowo mi yo towo oluwa wa ẹni tí ó dá òun òun ayé òun kì yóò gbà kẹ́mi kí ó fi ẹsẹ̀ mi gún òkúta ẹni tí ń pa mímọ́ kì í sùn kíyèsí ẹni tó ń pa ísírẹ́lì mímọ́ kì í sùn bẹ́ẹ̀ ni kì í tó ń gbé olúwa ni olùpamọ́ mi olúwa ni òjìjí mi lọ́wọ́ ọ̀tún mi òrùn kì yóò pa mí nígbà ọ̀sán bẹ́ẹ̀ ni òṣùpá nígbà òru olúwa yóò pa àlọ́ àti àbọ̀ mímọ́ olúwa yóò pa mímọ́ olúwa yóò pa àlọ́ àti àbọ̀ mímọ́ láti ìsinyìí lọ yóò pa àwọn ọmọ mímọ́ yóò pa àwọn olóore mímọ́ yóò pa iṣẹ́ mímọ́ yóò pa ọkọ̀ mímọ́ yóò pa àlàáfíà mímọ́ yóò pa oyún inú mímọ́ láti ìsinyìí àti títí láéláé àmì orúkọ jésù ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó ń gbọ́ ohùn mi tí ò tí ì fi ayé rẹ̀ fún jésù tó wà níbí tó ń bi ọlọ́run pé kó má padà na ọwọ́ yẹn sókè kó o gbàdúrà yìí pẹ̀lú mi olúwa mo gbà ọ́ lọ́sùn mo fi ayé mi fún ọ mi ò lè dá ṣe mi ò lè dá gbé àfi kó o ràn mí lọ́wọ́ bá mi gbé ràn mí lọ́wọ́ tí ó rọrùn fún mi náà tí o bá gbàdúrà yìí pẹ̀lú mi gbàgbọ́ pẹ̀lú mi pé jésù ti dé ọ̀dọ̀ rẹ ìyanu dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lórí rẹ èmi náà máa bá ọ jẹ́rìí láti sí lọ àti sí láéláé àmì àmì àmì lórúkọ jésù.
2: We are glad you're listening. Let's kickstart your ideas with Innovate eTalks all day, every day. Your award-winning entrepreneurship and value station.
3: 105.5 FM Lagos, Jordan.
4: From Lagos, this is
5: Jordan. 105.5 FM.
6: Value, innovation. Radio has never been this exciting. This is Jordan 105.5 FM. Get on the train. Follow us on social media. Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
7: Your favorite tunes are just a click away.
8: You feel it?
7: Jordan FM. Listen now and turn up. Devon. Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today...
8: Hey, everybody, this is The Sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
9: Yes, so my people, this is my Jordan Drive, and I've been listening to so get better information. I won't give you no move, I need you. But if you don't say one move, move your radio.
7: Hello, Lagos. Welcome to the Jordan Night Show. And today we'll be discussing...
10: The voices you need at work all day, every day till payday are here on Jordan 105.5 FM.
11: This is Entrepreneur.
12: This is Value.
13: This is Value.
14: 3, 2, 1.
15: This is Jordan 105.5 FM.
16: My voice, your voice.
17: This is Jordan 105.5.
7: Station with the voice for...

0: ọmọ ológo. Wọ́n ni wá súre o. Wọ́n ni pẹ́ togotogo.
1: Ìyá
0: lè ma zá abáde kàdáza. Ye ne mala mozua botinika di eto imu.
1: I told you hold on to this program.
0: Iyori ato woda.
1: Now start your money where is it?
0: Start him up where my debe lo. Sorry. No batin ba woli Samuel ate ba yojo. O ma kwa babo ogo ni ye. Gori oke ogo. Ase jire
1: ba.
0: Ise yoka ti mo njeri.
1: Only assignment I'm giving.
0: Lati odun mo kale logo.
1: Isi
0: ogo yi.
1: To
0: n gbe wa lo si joba re. O ni mo nje. Sorry. Gbogbo ẹtí ò bá tí rògbò ló láyé wọn ò kakú ẹni tó wá bọ̀dẹ̀ sí tí ọ̀tá ò fẹ́ kó orí ṣe ju ògo lọ tó bá ti lè sí ṣọ́ọ̀pù tó lógo ó ti di central attraction àwọn ọ̀tá tó bá ti bí ọmọ ológo wọn máa fọ́kọ̀ṣẹ́ lọ́jọ́ tí wọ́n ti bí jésù wọn ò sìn lẹ́yìn ẹ̀ ìdí tó fi ń lé ọ torí ògo ni. Ọlọ́run ti wá fún mi lásìrò. O ni mo túká kiri. Tó bá rí èrò mutiwuti ní orí òkè ògo. Tá a bá ń ṣèpàdé kì í ṣe pé wọn níbi tó bẹ́ẹ̀ lọ. Wọ́n mọ̀ pé Ọlọ́run kì í rán mi. Láì ṣe pọ́ni tó fẹ́ ṣe. O ló jẹ́ máa pariwo. Pé ní alẹ́
1: yìí.
0: Tó wà Lagos State.
1: Tó
0: wà Lagos State. O ṣe ń gbọ́ mi lù kan. Àwọn èèyàn a máa ti Ọ̀sun State wa. Tába ti parí tán. Tọ́rọ mọ̀ pé mo tún lọ fàgbà làárọ̀
1: la.
0: Àyà balẹ̀ gàdú sí àbára gàdá. Tó bá wá dòru ọ̀la. Àwọn ìjẹ̀bú òde. Wọ́n máa gbàlejò. Wọ́n á bílíf pàǹkọ̀ sátidé. Ibẹ̀ la wà o.
1: Ó
0: lé o. Ó lé o. Ẹ sí ògo yìí. Àjẹ́ fi lọ́mọ lọ́wọ́ ni. Tóra máa rògbò lò. Ilé ìta ń lò yóò di bọ́ lọ́wọ́. Ẹ gbàdúrà bí tẹ wá.
1: Pray this way you are.
0: Ta ló ń bá mi du ògo
1: yìí. Who is dragging my glory with me?
0: Ẹ̀wọ̀ ibojì.
1: Ibari.
0: Ta ló ń bá mi jàjẹ ògo.
1: Who is fighting for my glory? Ibari.
0: Ta ló ń bá mi jà ìjẹ ògo.
1: Who is fighting for my glory?
0: Tí mi ò fura sí.
1: And I did not suspect.
0: Tó ń wá ikú mi.
1: Looking for my death.
0: Ta ló ń bá mi jà ìjẹ ògo.
1: Fighting for me for fighting for my
0: glory. Tí mi ò rí tí ẹrù.
1: That I don't even think
0: of. Ẹ̀yin ogun ọ̀run
1: o. Host of heaven.
0: Ẹ kọlu o.
1: Attack them.
0: Ẹ kọlu o.
1: Attack them.
0: Oyo oyo oyo oyo. Gbogbo ẹni tó bá mi já ìjà ògo tí mo rí tí ẹ̀rù. Olúwa kọlu. Olúwa kọlu. Olúwa kọlu. Olúwa kọlu. Olúwa kọlu. Gbogbo ẹni tó bá mi já ìjà ògo. Olúwa kọlu. Jésù Olúwa wa. Tó bá mọ̀ pọ̀ lógo lára. Gbàdúrà
1: yìí.
0: Ọfà pa ògo pa ògo.
1: Arrow that kills glory.
0: Jáde lára.
1: Out of my body.
0: Màyà bá gàdábà. Ọfà pa ògo.
1: Glory killer arrow.
0: Ọfà ti pa ògo.
1: Glory killer arrow.
0: Tọmọ ológo fi dàbí òkú.
1: Na make glory son look like
0: a devil. Jade! Oyo oyo oyo oyo. Ma ye keda ba bara ba shada.
1: Iwo
0: fa pa ogo pa ogo. Ba ina jade. Ba ina jade.
1: Iwo fa
0: ba ina jade. Ba ina jade. Ba ina jade. Yesu Oluwa wa. Ẹ gbàdúrà kẹta. Ìbínú ló máa fi gbà. Wà ní Oluwa. Ẹ bú aṣọ àṣẹ ti lọ́rùn.
1: Possibility
0: kí aṣọ ògo lè fara.
1: So the government of glory will manifest.
0: Wọ́n sì wọ Joshua.
1: The place of
0: olórí àlùfá.
1: The high priest.
0: Ní aṣọ èrí.
1: Government of
0: the beauty camp. Ògbẹ́ òde yọ.
1: The great could not show.
0: Angeli ò rí jíṣẹ́.
1: Angel could not minister.
0: Angeli sì dúró tì.
1: The angel stood beside him.
0: Angeli ò lè jíṣẹ́.
1: He could not minister.
0: Torí aṣọ ayé wà lọ́rùn.
1: Because even God was upon him.
0: Àwọn kan ológbo ni wọ́n.
1: So I put their glory.
0: Wọ́n pé láàrin àwọn èèyàn rẹ̀.
1: They live in the midst of good
0: people. Láàrin èèyàn ńlá.
1: Àwọn jẹ́
0: dìbò. Wọ́n rí wọn jíṣẹ́.
1: But nobody can minister.
0: Ẹ máa kébi tẹ̀ wọ́n.
1: Shout this way you are.
0: Mo gba aṣọ àwọn àgbà lọ́rùn.
1: Olúwa
0: ọlọ jẹ ọlá náà
1: o. Kẹ́láyà
0: ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀
1: ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀
0: ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀
1: ẹ̀bọ̀
0: ẹ̀bọ̀
1: ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀
0: ẹ̀bọ̀
1: ẹ̀bọ̀
0: ẹ̀bọ̀
1: ẹ̀bọ̀
0: ẹ̀bọ̀
1: ẹ̀bọ̀
0: ẹ̀bọ̀
1: ẹ̀bọ̀
0: ẹ̀bọ̀ Olúwa wa. Bó yóò fẹ́ bó yóò kọ̀.
1: Whether I like it or not.
0: Torí pé wọ́n rán mi sí ẹ.
1: Because I'm sent to you.
0: Tó dẹ̀ rí mi báyìí.
1: And you can see me.
0: Ó lo ògo rẹ̀.
1: May you use your glory.
0: Iye máa sá.
1: In the name of Jesus.
0: Ẹ máa kígbe.
1: Shout this.
0: Ẹ bá gba kọ́kọ́rọ́ ògo
1: mi. Lord, restore to me my key of glory.
0: Ó wà àwọn alágbára tó
1: jù mí lọ. From the mighty one that
0: took me from
1: me. Ẹ bá
0: gbá o. Kọ́kọ́rọ́ ògo mi
1: dá. My key of glory.
0: Mo gbà padà.
1: I take it back.
0: Oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo

fífò yẹn wà lọ́wọ́ ẹ. Olúwa òní ọjọ́ Monday. Àwọn jáde sí ọ̀nà àtijọ́ àti mo wà. Gbogbo ènìyàn tó bá rí mi gbọ́, mo gbàdúrà yín tó máa jẹ́ òní pàdé ẹ̀. Alágbèédá kò ní yá wájú ẹ̀. Wọ́n ò ní gbèsè rẹ̀ dá. Wọ́n ò ní gbé owó rẹ̀.

0: 105.5.
1: Station with the boys for entrepreneurs.
2: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó figi ọmọ gbẹ́gbẹ̀dú Jordan 105.5 FM ọ̀bàdìẹ́jọ́ ọ̀túnú ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.

ọ̀rọ̀ ayé dà wá yìí káṣẹ̀ sọ pé ọ̀rọ̀ ayé ẹ̀ basman àbí ọ̀rọ̀ ayé dà wá yìí ká fi ẹnu ká dákẹ́ bí àkàrà yá ezekiel ni wọ́n ní ká fi ẹnu ká dákẹ́ bí àkàrà yá ezekiel ẹ̀yẹ náà lè mo fi ń kí wa láàárọ̀ yóò ẹkú ojúmọ tí kò àmójúbọ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín lórí ìkànnì alálùbáríkà jordan 105.5 fm akíwa wípé a kú ojúmọ ọmọ tòní ojúmọ rẹ ojúmọ ayọ ojúmọ ìgbéga ọ̀sẹ̀ tuntun lọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ owó ni o ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ tá a máa rí tiwa ṣe ọ̀sẹ̀ tá a gba iṣẹ́ kékeré tí wọ́n máa gbé owó tó pọ̀ fún wa ọ̀sẹ̀ tó jẹ́ wípé àlùbáríkà tá a ti ń tọrọ tipẹ́tipẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọ̀sẹ̀ ilẹ̀ ọlọ́run ọba mi ó fi sàtífíkẹ́ẹ̀tì rẹ̀ lé wa lọ́wọ́ ìwé ẹ̀rí ohun rere tá a ti ń fojú sọ́nà fún ipe baba gbe ile lọwọ te n gbadura te n lori oke te n gbadura te n lọ si chọọṣì te n gbadura te n lọ mọsalasi te n gbadura te n lọ dọ fa te n lọ dọ awo mo ni ọlọrun ọba mi sẹ níbẹrẹ pẹpẹ ọsẹ ta wa yi sàtífíkẹẹtì rẹ ìwé ẹrí rẹ n ó gbé lémi àti yín lọwọ àjọ ríra wa ta sì dìmọ́ra wa ta kíra wa pé congratulations ẹ kì mí wípé mc awọ at last o padà ṣe oríire èmi náà wà kí n gbé ẹ̀sà ẹ padà méèkì ẹ̀ congratulations torí pé dandan ni tàìdán á méèkì ẹ̀ ní torí pé ọmọ pọ́n ló kẹ́pọ̀ ọmọ dùn ló kọyọ̀ àwọ̀ ló má tẹ̀lé okò mi ẹ kó ojúmọ mọ ọ̀túnúwò ìròyìn náà ni ẹ̀ láǹfààní láti máa bá pàdé ẹ ti mọ̀ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń gbóhùn alálùbáríkà yìí ohun tọ́lọ́run ọba mi ṣàlẹ́sà ohun tọ́lọ́run ọba mi ti kan yín sí látòdì ọ̀run tẹ́ ẹ bá ti ń gbọ́ yín mọ́ ń ṣe kí ni yín mọ́ ń gbáyágíyágí lára yín ni ohun mi kì í ṣọwọ́ òdì lára ẹnikẹ́ni ò bẹ́ẹ̀ náà nìkan ni alálùbáríkà jordan 105.5 fm afẹ́fẹ́ wa kì í gbòdì lára àwọn olólùfẹ́ wa àti kó ìròyìn débì bá ìròyìn tí mo sì kó wá pọ̀ dáadáa ṣùgbọ́n ìwọ̀n bá náà ní ìmú a lè sọ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ láti ọjọ́ sátidé títí di òní àárò òní ipe gbogbo ẹ̀ náà láwàá kà tán ṣùgbọ́n ìwọ̀n bá tó wà lọ́wọ́ wa tó ṣe pàtàkì fún wa láti mọ̀ nípa rẹ̀ a máa bẹjú wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan a sì mọ gé pépèpé bí ìgbà tí bàbá ẹlẹ́ran ti ń bẹ lábàjẹ́ ọ̀ ti ń gé pọ̀n mọ́ rẹ̀ gé kèké fáwọn kọ́sọ́mọ àbẹ́rẹ́ láṣẹṣe láàárọ̀ ẹ̀ àní gé bí àwọn bàbá àtàn bí pọ̀n mọ́ tí wọ́n ń gé lábàjẹ́ ọ̀ ni ẹ kójúmọ́ Adébáyọ̀ ló kọ́ mi mc ìràwọ̀ yín rèé o àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ bàbá ẹ ló kọ mo kí wa láàárọ pé ẹ kú ojúmọ. ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn daily post lọ́yìn gẹ́gẹ́ bí àkórí ìròyìn náà ṣe jáde tán ó wọ aṣọ funfun ó dé fìlà dúdú ó wá wọ bàtà eléyìí tó jẹ́ wípé gbé mú òkè ṣùgbọ́n òun náà wá sọ pé ìgbà táwọn èèyàn wá ríròyìn yẹn bó ṣe wọrú nǹkan bẹ́ẹ̀ wá pé ó lè yàn ó ṣe máa gbégbé ayé tí kò pọnra rẹ̀ lé ẹmọ̀ tán bá sọ pé èèyàn ń gbégbé ayé tí ò pọnra rẹ̀ lé wọ́n ní àwọn ibìkan wà dẹ́ pé wọ́n ní ibi tá a bá ti ibi tá a bá bá ni láti mọ irú èèyàn tí èèyàn jẹ́ àwọn èèyàn tí èèyàn bá rí pẹ̀lú la fi mọ irú ẹni tí náà ń ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìròyìn yóò fẹ́ fara pẹ́ díẹ̀ látàrí ìpínlẹ̀ delta náà ni mo wà láàárọ̀ tòní látàrí gómìnà ìpínlẹ̀ delta òun náà ni àwọn èèyàn ti ń sọ̀rọ̀ kùbákùgbé sí o wípé gómìnà yìí gangan náà ló jẹ́ wípé ó jáde tán o nínú fọ́nrán àwòrán fídíò kan eléyìí tí wọ́n ní ìjà rìnrìn lójú òpó ẹ̀rọ ayélujára látàrí bí wọ́n ṣe ní gómìnà odidi ìpínlẹ̀ kan wọ́n ní ó bá lọ sí ṣọ́ọ̀ṣì o wọ́n ní gómìnà wà ń ṣọ́ọ̀ṣì ní gómìnà wà ń sọ pé tọ́ ẹ yọ awẹ́kọ̀m sà ibi ilẹ̀ máa jókòó sí ẹ máa bọ̀ bí ẹ máa bọ̀ wọ́n lóun àtìyàwó rẹ o wọ́n ní àwọn gangan ni gídà àwọn ṣọ́ọ̀ṣì máa ń pe àwọn tí wọ́n ń darí èèyàn àwọn ọ̀ṣà ẹ ṣeun wọ́n ní àwọn ọ̀ṣà òun náà ni pé iṣẹ́ ọ̀ṣà ni gómìnà ló ń ṣe ní ṣọ́ọ̀ṣì wọ́n ní odidi gómìnà ìpínlẹ̀ abba kò yẹ kó máa rí bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post ṣe gbé jáde o wọ́n ní gómìnà ìpínlẹ̀ delta sherifu obowo fúori òun gangan náà ló jáde tán nínú fọ́nrán fídíò

0: eleji won ti ri ohun ati aya re obirin akoko npile delta
1: 5.5
2: station with a voice for entrepreneurs
3: get on the track
0: iyan dickness to boy obo ovori won ni awon meje
3: follow us on social media
0: ji na ni na ndari awon eyan lo sibi ibi bayi lo je pe foran won gan o wa gbe duro be won eyan pe e wa joko e ma bo bi won ni awon eyan opolopo awon eyan
3: Facebook Jordan 105.5 FM Twitter
0: Ati wan soro kugbakugbe si gomina won wi pe ah ah nipinle delta eyin ti gbogbo wa nwari fun eyin le ti wan se iru position yen le kan fun inu church won ni uhun ah de mo sise olohun won ni sugbon lo ba te ma fun fun yin ni egba ipe awon adari ti won ja agbalagba ni ojo o wa je pe osa di gomina je won koruko ijo ohun amemi o ni da ko ijo o inu we royin daily post ni bembe church ohun won ko sibe ti ẹ̀ka ti ìpínlẹ̀ wọn lọ́hùn ni wọ́n ní gómìnà ìpínlẹ̀ delta àti aya rẹ̀ ni wọ́n ń ṣe kí ni wọ́n jẹ́ adarí oníbodè làwa yorùbá máa ń pè wọ́n àti ìjọ omi mọ́tà oníbodè àwọn nọ́ọ̀sà wọ́n ní iṣẹ́ oníbodè ni gómìnà àtaya rẹ̀ ń ṣe o tí wọ́n sì ń pè àwọn ẹ̀pẹ́ ibi ìlójo kò sí ó yà ẹ̀yìn ẹ lọ síwájú dáàdì ẹ̀ka àbọ̀sà wọ́n ní wọ́n tún gba báàgì lọ́wọ́ àwọn tí wọ́n wá sí ṣọ́ọ̀ṣì pé ẹ̀ka gómìnà wọ́n ní làwọn èèyàn bá ní ṣé gómìnà wà rèé wọ́n ní eléyìí kò ṣe kí ni o kò bá ojú mu rárá o wọ́n ní bẹ́ẹ̀ ló jẹ́ wípé ó tàbùkù bá òṣèlú torí pé ẹ̀ jẹ́ ká mọ ìyàtọ̀ láàrin ẹlẹ́sìn àti àwọn tí ń ṣòṣèlú pé ẹni ó dídí ẹni tí ń darí wa lórí ní ìpínlẹ̀ lẹ́wọ́ ń ṣe oníbodè nínú ìjọ wọ́n ní èyí kà màmá wọ́n ní kódà ó tàbùkù bá ara rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ o bẹ́ẹ̀ làwọn oríṣiríṣi àwọn èèyàn náà sọ̀rọ̀ wọ́n korúkọ arákùnrin kan Jose J 02 ni wọ́n pe orúkọ rẹ̀ lórí ẹ̀rọ ayélujára ìyẹn ò ní ok ṣé iṣẹ́ tán ràn nu àbí kò yé òun o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìkan náà tún sọ̀rọ̀ wípé irú àwọn gómìnà wo là ní lórílẹ̀‐èdè gan-an ó gbájúmọ́ ìṣèjọba ìpínlẹ̀ delta bí gbogbo ó ṣe tò bí ó ṣe lọ iṣẹ́ ṣọ́ọ̀ṣì ló wá mú lòkúnkúndùn wo bó ṣe kankanra mọ́ o wọ́n ní ẹlòmíín náà tún sọ̀rọ̀ wípé àtìgbà tó jẹ́ wípé ẹ wo ẹ lọ wo gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni wọ́n korúkọ àwọn tí wọ́n sọ̀rọ̀ o wọ́n ní ó dé àsìkò tó yẹ kán máa ṣe ìpolongo ìbò eléyìí tó jẹ́ pé ìrìn ni bàbá sanra rẹ̀ díẹ̀ oníbodè wọ́n nígbà wo ló ti ṣe eléyìí kẹ́yìn nígbà tí ó ti wà ní ipò gómìnà láàrin ọdún mẹ́ta wọ́n nígbà tó ti ń di wípé àsìkò ìbò ti ń súnmọ́ ó wà lọ sí ṣọ́ọ̀ṣì ó lọ ṣe oníbodè wọ́n ní the play wọ́n ní ẹ mọ̀ mú àṣìṣe wọ́n ní ẹ wò ó ìwé ìròyìn daily post ló gbé jáde o gómìnà ìpínlẹ̀ delta yìí náà ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ láàárọ̀ tòní ẹ̀bà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí Atiku Abubakar ó bàjẹ́ ò ní respect rárá pa odidi ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà o ni wọ́n ń pè ń bọ́lá nígbà tí ta ló sọ̀rọ̀ náà tó tako Atiku tó sọ̀rọ̀ sátiku mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ yẹn Fẹ́mi Fani Káyọ̀dé àwọn gangan ni wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ náà sí Atiku níbẹ̀ náà ni ẹni tó wá jẹ́ òṣìṣẹ́ lábẹ́ Atiku ẹni tí ń ṣe ọmọye nínú ẹgbẹ́ òṣèlú ADC tó tún ti dìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè yìí ìyẹn Atiku Abubakar ẹni tí ń bá ṣiṣẹ́ ìyẹn Paul Ibe ló bá dá Fẹ́mi Fani Káyọ̀dé ló pe ẹnu rẹ ò gbá ohun tátíkù sọ tó fi lè pe ààrẹ orílẹ̀-èdè yìí tí ò ní ìṣẹ́sẹ́lẹ́sì o Bọ́lá Ahmed Tinubu tí ò pe gbogbo orúkọ rẹ̀ tán tó kàn ní Bọ́lá tó kàn lárúkọ mọ́ ààrẹ lórí tí Fẹ́mi Fani Káyọ̀dé wá ń sọ̀rọ̀ kùgbákùndé sátíkù pọ̀ líbẹ̀ wá ni kò tọ́ sí ẹlẹ́nu Fẹ́mi Fani Káyọ̀dé kò yẹ kó o máa sọ̀rọ̀ báyẹn sí ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè yìí wípé ó ṣe lè máa pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní Bọ́lá lásán wípé ó ń tàbùkù ààrẹ wa ni ó wá ní pọ̀ líbẹ̀ wá ni tá a bá wò ó ohun tó bá wọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà jẹbi ọmọ orílẹ̀-èdè ní gbogbo wa ohun tó bá wọn la lè pe olórí wa náà àti wípé orúkọ là á pọ̀ baládé ẹlẹ́ẹ̀kejì ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń bẹ́ẹ̀ òṣìṣẹ́ gbogbo aráàlú ni ẹni táwọn olóyìnbó ń pè ní public servant àbí ṣé mo gbà wọ́n ní public servant làárẹ̀ o wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní àyàn pé kó lọ ṣiṣẹ́ fún wa ni àwọn aráàlú la dìbò fún síbẹ̀ tó fi wà ń bẹ̀ orúkọ tó bá dẹ̀ wọ́n la lè pé kódà lè ní Ahmed Bóoni Bọ́lá Bóoni wọ́n ní orúkọ tó bá ti wù wá pọ́lípè náà ni wọ́n ń dá Fẹ́mi Fani Káyọ̀dé lòun wípé kó yẹ sọ̀rọ̀ kùgbákùgbé sí igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí Atiku Abubakar o látàrí wípé pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni Bọ́lá wípé kó má sọ bẹ́ẹ̀ mọ́ pé kó ló gbá lẹ́nu rẹ̀ nítorí pé a lò ó kó máa ṣiṣẹ́ fún wa ni o You wa ninu we iroyin ko da ropo won wa ju sira won bi igba ti eyan ba gba ball lori eyin ball eleyin iyen egi ita ma gba lori odan won ni be ni won jo nju oro ngba ku gbe so sira won o iyun na wa ninu we iroyin Daily Post na laaro toni e ba iroyin won ni ekunrere laaro yi Jari di ti awon ti won je eleto ilera ni ipinle Oyo ti won fe fi dasele ti won pariwo wi pe ijoba ti se joba lowo nbe pe won san owo won odun awon nu eni to je omo oye nu egbe se lu APC fun igbaradi eto idibo gomina to nbo iyen na lo soro laaro toni oyen senator Sharafadin Ali o ma soro o ni eje kemi so nti mo mo nipa awon dokita ele ti won ni ewo a ma da jale ti won kun lotun ti won kun losi won ni se joba se yi makide pe ko se ohun to to la la la lawon agba bi ti eto ilera o won ni koda o kuna gidi gan lapa ilera ni ipinle Oyo adina lo so leedi mimo nigba ti o nse abewo si awon lenu loro ni egbe se lu APC ti won se nse igbaradi ipolongo ibo nibe gangan ni o ti so pe to eje nso to fun yin o se ri ijoba tin lo lowo lowo ni ipinle Oyo yi ti se yi makinde o ni ewo o ti bo opolopo nkan je oni papa julo ni eka ilera oni ko si ohun kankan ti won le toka si pe ko jade se bo ohun soro bayi ko jade sita ko wa soro pe eh ni apa eka ilera o awon se nkan bayi o oni awon na won dokita ni dasele won dasele nigba ti won ba ni nkan ti won nilo won si ohun to owo to ye kan ni won ni awon nkan to ye kan ma lo fun awon eyan ti won ba sa isa ba won ti won gbe wa si ile iwosan kaakire eto ina ko si ni hospital gbogbo hospital ni duro aki aki gbogbo awon omi to ye kan awon eyan ti won wa ni hospital kan ma lo omi oyo igba oyo o ni ah joba din bembe won se nkan kan oni eyin na ewu gbogbo odun to ti lo nbe won ti e le toka si kankan bayi oni sugbo wo eje so to fun yen ma dara yin la mu mo nbo laipe o emi ma de ti ma ti wa de bayi gbogbo to nje yin niya gbogbo na ni ma se oni sugbo eja so to fun ra wa o ewu gbogbo awon eka ti awon isejoba din lo lowo yi ti won ti baje o ko ma de pa de be awa bere ise ti wa wa ni pe won ti se tele awa sise le ni oni
3: Jordan 105 FM
0: soro lori e o Sharafadin Ali omo iye ni egbe oselu APC so eleedi mimo ninu we iroyin Daily Post na leti ba iroyin hun ni ekunrere iyen ni aaro toni e ba nbe e lo gba change iroyin na nibe lekunrere laaro yi seri awon boko aramu awon boko boko aramu to je pe ise tan se igbese tan gbe aramu ni awon ti o bofin mu awon adaluru boko aramu won ni ipa ti n pe won o won ni won lagbara kankan mo ko sagbara kan lowo awon boko aramu mo won ni ewo tori wipe ati n segun won sugbon ati isegun won tan won kan ti n yato diede yato diede ti n wa ninu won o awon olosun eleyi eni to je alaga fun gbogbo awon gomina lapa ariwa on gangan na lo so eleti mo papa julo gomina ipinle Gombe iyen to tun je alaga fun awon gomina ni ipinle ni apa ariwa o iyen Inua Yaya Yahaya on gangan na lo so wipe seri awon boko haram te nwo yi looto nigbati won de won fi wa wi gbigbigbigbe won fi wa sotun won fi wa sosi won fi wa lojo fi wa seyin won ni sugbon te ba wa wo owo ta wa yi ipa tin pin won won lagbara kankan mo oni looto ati isegun won to o ti pa na won rau rau o ni efin won se nru die die o o ni sugbon laipe laijina o ni e ni gburo won mo o ya ya ya lo se le ni ojo ojo eti saturday on gangan na lo se ipade eleketa la iru e nibi ti won ti pade ni ipinle Borno ni ilu Maduguri ti se olulu ipinle Borno nibe gangan lo ti wa salaye ngba ti won menuba oro eto abo on lo wa ni ise ri o ti e tin yato die die looto awon idojuko die die kude kude kankan si nwa o sugbon ati n doju kan won lapa ariwa nbi o nide ba ri wipe ise labi ti awon boko haram se e ripo ti n role o ni sugbon ati ipa na won to ipa ti n pin awon boko haram oun na lo so eleedi mimo awon eni to je alaga iyen fun awon gomina lapa ariwa iyen gomina ipinle Gombe Inua Yahaya lo so eleedi mimo inu we iroyin Daily Post na le ti gba change re laaro toni o e ba lekunrere nbe laaro yi àwọn àjọ ọlọ́pàá ti olúlu ilẹ̀ wa nílùú Àbújá ti pàṣẹ wípé ẹ wo e ma fofin gbe awon ni moto olokada oni maruwa eleyi to ba je wi pe awon number ti won bi sara moto ta mo si plate number eleyi ti o ba ti duro re ti o se I to je okodoro gangan to je pe yes se oni iwe re I number ti o ba ti niwe abi o ti e o lo moto ti o ni number abi number re ti ha o ti gbe lori bi abi ad ti ku nbe o kutu kini kan kini kan won ni kan ma gbe won bayi o won ni atoni moto ati olokada o atoni maruwa o atalada ni o atawon to fi nsise o won ni se ri lowo lowo bayi iwo to ba ti ba o foju ba enough oju o foju we no fi oje ehn ga ma foju oju won ma fi we no fi ni o foju we no fi ni o gege bi won se se ni alaye bi pe ilu abuja bayi na lati bere en to je commissioner olopa ti olulu ile wa iyen cp ahmed muhammed sanusi on gangan na lo soro na latenu agbenuso awon ajo olopa ti ipinle ti tapa ti olulu ile woje iyen sp josephine ade on lo soro na lana ojo aiku sunday wi pe ikilo pataki fun gbogbo eyin ti e nwa moto je je pe plate number yin o duro re owo bye bye ati wo ati moto e kuje le nlo onbe eh won gogun jesus o da won sha ni won foju mi lofin o wa nu weroyin daily post la ro toni Tinubu must go. Tinubu must go. Lori oro yi o ma ti di wahala. Awon egbe selu ADC Bomi lowo kin bo lowo. Bomi lowo kin bo lowo aguri re mo. Awon egbe selu to je pe owo kan o kan wo ni o. Owo nkan wo lopado ti won. Won ma soro ke Gomina Zulum o ma soro. Won ti soro wi pe e wo. Okay. Awon egbe selu ADC ni won da Gomina Zulum lohun o. Wi pe Gomina Zulum benu re dake o. Baba nge na Zulum benu re daget ipinle bonu latari wi pe won ni ohun gangan na lo pase wi pe ki won lo mu awon ti won wa aso Tinubu must go awon ti won se wode ile ti won ni won jade tan wi pe won ko oruko pe are bola me Tinubu a fe o mo lo Tinubu must go mo lo a fe o won ni gomina ipinle bonu wi pe lo pa ase fun awon ti won lo mu won o won ni eleyi o gbofin mu e le ma di awon orilede Nigeria lenu wi pe ki won ma so ohun ti won fe abi ki won ma se rongba won won aso won awon na aso fura won awon ni won te nkan to fe sibe won ni kilode te ba wa gbe won won ni se bi ijoba awara wala la nse e je ka so on to ba wu wa lokan agbudo jade tan ti nkan ba nduyan ti ara ilu ba ri pa boya kini yo se dandan ni kan jade abi bawo ni ababo se ni fun awon omo lowo lewe ko ni fun won lo nje ko ni se gba ko ni sawo awon mo si ma je kini wa ko ra won te pe dadi wa a ere ga ko yin baba o won ni eleyi gangan la omo lomo se awon igbe se lu ADC eleyi ti won ni awon igbimo ti won je igbimo fun ipolongo ibo egbe oselu ADC yi ti won pe ni PCC presidential campaign council won ni awon gangan na jade sita o ti won si ni igbese ti gomina babanga na zulum ele ti ipinle bonu to gbe lati mu awon ti won wo Tinubu must go won ni ki se to da pe iwa ibaje ni o bi igba te eyan ba nfi owo lagba awon orilede Nigeria ti o fo owo lagba awon loju ni o ki wa la la se ijoba wara wa fun ele wa ninu iwe iroyin daily post oro si po nbe daada iwe iroyin ohun o kun fofo ti fe ma se danu sugbon iwon ba temi fowo gbe o mu ka sita fun yin laaro toni e lo gba change re e ba nbe o awon ajo INEC ti salaye o wi pe wo se ri igbarade odun 2027 to nbo yi o ku ogorun ojo 100 days eleyi to je wi pe ina ajo lo bere won to ba tin di pe ko ojo ogorun ojo de po la ojo isegun ni igbese na o bere gege bi won se se ni alaye pe ogorun ojo ku die ti eto idibo gbogbogbo odun 2027 o waye won ni ewo a ma bere si ni ma jade sita tan fun yin gan ni o to je pe yo bere lojo isegun tuesday eleyi ta ti se ipade awon oniroyin ta ko gba awon oniroyin jordan fm o wa nbe gbogbo awon iwe iroyin atawon ile ise nla nla gbogbo won ti won oyin jade won gbogbo won ma wa nbe ti won gbe maiki won sita bayi tawon si ma ba won se pade wi pe to nigba to ti ku ogbe ogorun ojo eleyi to ku ti eto idibo gbogbogbo odun 2027 ma waye yi won ni ewo eja soto fun yin o se to ba to di ojo kefa ninu osu kewa yi ilu abuja la ma wa o nibi ta ti so gbogbo nkan to ye ati igbaradi wa bi a se se awon eto idibi gbogbogbo ti ta ti dibo ati opolopo awon kaadi dibo awon ti won ti foruko mọlẹ àtàwọn ọmọ òye ilé tó jẹ pé wọn fẹ jáde wọn ní gbogbo ẹ láǹfààní balẹ máa ṣàlàyé fún gbogbo ayé o wọn ní tẹẹsì láǹfààní láti mọ gbọ wọn ní kódà ètò ìdìbò náà ibi táwọn ṣiṣẹ dé lórí rẹ wọn ní àwọn ṣàlàyé gbogbo ẹ fún wa o wọn ní bẹẹ ló sì jẹ pé gbogbo táwọn bá máa wá ṣe fún ètò ìdìbò tó ń bọ yìí wọn ní àwọn fọmọlúàbí ṣe ni wọ́n ní àwọn ìfọmọlúàbí ṣe ni o wọ́n ní ṣùgbọ́n o wọ́n ní ó kú bí ọgọ́rùn-ún ọjọ́ eléyìí tí ó kù díẹ̀ káwọ ẹnu ètò ìdìbò gbogbogbò àná ọjọ́ àìkú sunday òun náà ní ẹjọ́jẹ́ akọ̀wé ìyẹn fún ètò ìròyìn fún àwọn àjọ inec ìyẹn ọ̀gbẹ́ni adédayọ̀ ọ̀kẹ́tọ́lá òun gangan náà ló ṣe eléyìí lálàyé ìyẹn lánàá tí wọ́n gbé jáde síta inú ìwé ìròyìn punch náà ni mo ti rí láàárọ̀ ètò ìrànjú tèmi náà ranjú mọ̀ ṣùgbọ́n mo ti kà á àwọn èèyàn wà gba jíǹjì inú rẹ̀ ẹ̀ bá níbẹ̀ láàárọ̀ tòní ṣẹ̀tí màmá ti sọ̀rọ̀ láàárọ̀ yìí igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ó gba ẹnìkan eléyìí tó ti fi ìgbà kan jẹ́ àgbà nínú ẹgbẹ́ òṣèlú adc wọ́n ní ó fọwọ́ tọwọ́tọwọ́ tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ náà ló fi gba ẹni náà padà wá sínú ẹgbẹ́ òṣèlú apc igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí kashim shettima ànájọ́ àìkú sunday òun náà ni wọ́n mà ní ó ti fi ẹnìkan tó ti fìgbà kan jẹ́ akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ katsina tó tún jẹ́ àgbà oyè nínú ẹgbẹ́ òṣèlú african democratic congress yẹn ẹgbẹ́ òṣèlú bob lọ́wọ́ kimbo lọ́wọ́ mustapha inua wọ́n ní wọ́n mà fọwọ́ tọwọ́tọwọ́ báyìí tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ ni wọ́n fi ń kí káàbọ̀ pé káàbọ̀ ṣe dá.
3: Instagram jordan 105 fm lagos listen on the go at www.
0: adáàlódé wọ́n ní inú wa àmà rí ọ inú wa ní yẹsà wọ́n ní.
3: what's jordan 105 fm dot com.
0: Ṣé o sí ẹgbẹ́ wọn ló wọ́n fẹ́ gba àwọn ìjà ìgbàlẹ̀ ló fẹ́ ọ̀dà máa bọ̀. Wọ́n ní wọ́n bá kí káàbọ̀ pé tọ̀ wọ́n kí ni káàbọ̀ bí òṣèlú adc wọ́n lè mú wa. Ó mú ọmọ ilé ọmọ kì í bọ ọmọ lẹ́rù bọ ìgbà wọlé o ó bẹ́ẹ̀rù wéròyìn punch náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Àwọn ọlọ́pàá wọ́n ní wọ́n ti gba àwọn kan tí wọ́n wà ní akàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ delta wọ́n ní wọ́n gbà wọ́n lẹ́wọ̀ tí wọ́n sì fọwọ́ ba àwọn afurasí márùn-ún gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá ti ẹ̀ka tìpínlẹ̀ delta gẹ́gẹ́ bí ohun tí wọ́n kọ ní àkọ́jáde wípé ìjà kan wáyé láàrin àwọn àti àwọn tí wọ́n ń jìyàn gbèrò eléyìí tó sì jẹ́ pé àwọn jagun ṣẹ́gun débi pé àwọn gba àwọn tí wọ́n jí gbé lẹ̀ àwọn sì mú márùn-ún afurasí ní àwọn ibùdó ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó jẹ́ pé wọ́n ní ọwọ́ nínú.
1: Awesome talk every day all day.
4: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
5: hey everybody, this is the sweet, and it's about to get all funky.
0: Ìjínigbé àti ẹgbẹ́ òkùnkùn àti ìpànìyàn lẹ́yìn gẹ́gẹ́ bí ohun tí wọ́n ṣe ní ìléwọ́ Beretta Post àti wọn magazine kan wọ́n ní wọ́n gbà ó àti àwọn ọta tí ó máa ń yí papọ̀ lọ́nà méjì pẹ̀lú oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ náà ni wọ́n wá ní arákùnrin kan bẹ tí wọ́n dárúkọ rẹ̀ sínú ìwé ìròyìn ọmọdún márùn-ún ó lé ní ogún 25 years arábìnrin obìnrin wọn dárúkọ rẹ̀ wọ́n ní ó wà lára àwọn tí wọ́n ní wọ́n ní arábìnrin ọ̀hún ló jẹ́ wípé wọ́n ń fi ipá bá a ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lára àwọn nǹkan tó gbé jáde ni ṣùgbọ́n àwọn afurasí ọ̀hún ẹnìkan tí wọ́n dárúkọ rẹ̀ bruto gbare onome ni wọ́n pe o bruto gbe onome ni wọ́n pe orúkọ rẹ̀ ọ̀nàwọ́ bayun yóò mọ bruto gbe lọ́dọ̀ àwọn ọlọ́pàá báyìí látàrí ẹ̀sùn ipò òun náà lọ́wọ́ sí i bákan náà náà ni wọ́n ṣe ní àlàyé agbẹnusọ àwọn àjọ ọlọ́pàá ti ẹ̀ka tìpínlẹ̀ delta bright edafe òun gangan náà ló ṣe nílé lálàyé bẹ́ẹ̀ ni wọ́n wá ṣe ní ẹ̀jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ìrìn àjò náà tọwọ́ fi ba àwọn afurasí ọ̀hún wọ́n ní wọ́n mú afurasí kan eléyìí tí wọ́n ní orúkọ rẹ̀ ń jẹ́ francis onome ọkùnrin ni ọmọdún 29 ònàwọ́ bá o
5: látà. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not Jordan Drive and I dey lis ten to, so get better information wey won give you. No move an inch o, but if you know say you wan move your.
0: Ẹ̀rí wípé wọ́n ní owó àti òótọ́ ìgbà kígbà chẹ́ńjì rẹ̀ ẹ bá ń bẹ̀ láàárọ̀ tòní. Wọ́n ní èèyàn kan mà gbẹ́mí mi ò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì sì ṣe léṣe yànnàyànnà látàrí táǹkà epo bẹtiró eléyìí tí wọ́n ní ó dànù sí ìpínlẹ̀ cross river gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bó ṣe gbé jáde láàárọ̀ tòní. Wọ́n ní orí màkó awakọ̀ kan yọ ní ìlú Èkó o. Awakọ̀ kan wọ́n ní orí kó yọ ní ìlú Èkó látàrí wípé ó fẹ́ ó díẹ̀ ló kù wọn ò bá ti tì í sí ọgbà àtúnṣe nígbà táwọn àjọ ndlea tí wọ́n rí wípé o gbe awon kankan kan to ni egbogi oloro ninu ah ori yo eh bo lo se wa yo oke o sa lo ah oke te boniru nu won lo sa lo ni o gege bi awon ajo ndla ti won gbogun ti gbogi oloro o na ni won tin se kilo kilo fun awon awako akero pe ati awon ti won ni oko pe e sora yin o se ri gbogbo awon eru ti won ma yi lo ton ma yi lora ton ma ni ejo e ba wa gbe lo fun lagbaja e ba wa gbe lo fun tamado te si mo ani ti o fe gbe fun to kan fun yin lowo te ba gbe sinu moto won ni ita ba munu yin to ba check oko yin to ba ni ke tu eru to ba ba egbogi loro nbe won ni e lo nle nu won ni oko kan lori oloko kan lori ko yo de pe bawo die lo ku won ni boyo na bo se ri pe eh ewon re o ba tese o won ni se kan papo ni won ni ko duro won ni egbogi loro ta mo si ko.
4: Hello Lagos, welcome to the Jordan Night Show.
0: Kenny, at your Google account, you open the mental
4: show, and today we'll be discussing
5: the voices.
0: See now, mental feta. I was asking you, mental. She mental ni movie. Really? Yeah, you know if you come on scene, mental feta me. Onu wapo, wani awo Google account gaga. Ona ni waba ni mo gaga bi onti aniti aja adari phone oroyo ni phone awa John. Onye femi baba femi. Gaga bi onti wafi sojo pola no jo aku Sunday. E bari ni wero ni de punch. Laro toni e je pada sinu wero yin Daily Post ni bi to won ti ni Elvive o nje ya ese re ni o Elvive nje ya ese re ni o talento soro buba galadima lo so le di mimo pe ye ri iya Elvive nje ibi Elvive wa hun ati gbo to ndoju ko.
5: You need at work all day every day till payday are here and Jordan 105.5
6: radio has never been this excited.
0: That's it, good. Well, like, in the yard, in the share, I won't go there. Yeah. For an Olosha Lutia, you pay a little while I do go in, Timor, Dailo, Emma Tecafo, Emma Dibufu, I want Loba Loba Nick, Milogu, no one thing shake.
6: This is Jordan 105.
0: You know, for I want to debo by you, but I will. They're bad debo. For I want to know you. Yeah, what about shitting ones? You're just saying, but what does it go? I want someone to be debo for what? I'm about to say, when I want you, I want to, I want loba loba, papa, you learn to jam a cellar of his shellu kingdom. See, job by Billy, you are. Ẹni ìpínlẹ̀ Ogun ọba Akintunde Akinyemi oni wọn ti ṣe kìlọ̀ kìlọ̀ fún gbogbo àwọn olórí aládé ní ìpínlẹ̀ Ogun àti gbogbo àwọn ọmọ ìlú tí wọn ń dìbò pé ẹ wo ẹ dìbò fún ẹni tó bá yẹ lóye gómìnà ẹni tó jáde fún pé gómìnà tó fẹ́ di gómìnà ní ìpínlẹ̀ Ogun tó jẹ́ wípé ẹ ti pèrí ẹ dákun a nílò yín ẹ wá bá wa ṣọ̀nà ẹ wá bá wa ṣe báyìí ẹ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń pariwo tẹ̀ ń pè wọ́n wọn ò dá yín lò wọn ò dá yín wọn fún yín lésì wọn ò ti ẹ̀ wo bóyá ẹ wà bí ẹ sí wọn ni wọn á tásìkò bò tán bá ti dọ́dọ̀ yín ẹ̀yin lọ́ba lọ́ba ní ìpínlẹ̀ Ogun wọn ni ẹ má gbà rẹsẹ̀ apò méjì o ẹ sì má gbòòrò o wọn ni ẹ má gbàgbò kankan wọn ni bẹ́ẹ̀ ló jẹ́ pé ẹni tó bá ṣe fún yín ni kò ẹ ṣe fún o wọn ni ẹni tí ò bá ti ṣe fún yín ẹ má ṣe fún wọn o kábíyèsí náà ni wọ́n ṣe kìlọ̀ báyìí ìyẹn ọba Akinyemi wípé ẹ wo ìkìlọ̀ ni o àná ọjọ́ Àìkú Sunday náà ni wọ́n gbé jáde nígbà tí wọ́n taari ìròyìn náà síbẹ̀ tí ìwé ìròyìn Daily Post gbé pé ẹ wo ẹ ń bá mí fún yín ni kẹ́ ẹ mí fún ẹni tí ò bá ti mí fún yín ẹ fẹ́ wọ́n dìbò yín ẹ mí fúnra yín o ìyún wà nínú ìwé ìròyìn gẹ́gẹ́ bí bàbá ṣe ń ṣe kìlọ̀ láàárọ̀ tòní ẹ bà nínú ìwé ìròyìn ẹ já máa gbé àwọn tó kù pé pèpè torí àsìkò tí ń lọ wà àrọ́jọ́ musolókun gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé jáde wípé látàrí àwọn ọmọ agùnbánirọ̀ eléyìí tí wọ́n ní àwọn ajínigbé jígbé tí wọ́n gbéra kúrò ní ìlú Ìbàdàn wípé wọ́n lọ sí ìpínlẹ̀ Akwa Ibom láti lọ sìn rúùlú gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ àwọn ní ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ pé àwọn ti ń ṣiṣẹ́ lórí àwọn tí wọ́n mọ̀ nípa bí wọ́n ó ṣe gba àwọn ọmọ náà padà bẹ́ẹ̀ náà ni ọba ìlú ìbàdàn ẹ̀yẹn olùbàdàn tilẹ̀ ìbàdàn rashid ládọjà bàbá náà sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ní ó dùn àwọn jọjọ bẹ́ẹ̀ ló ń kan àwọn lómìnú látàrí bẹ́ẹ̀ náà ni àwọn àjọ ọlọ́pàá kan náà sọ̀rọ̀ wípé tọ̀ àwọn ti ń gbégbèsẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ti rí ibi tí àwọn wọ̀nyí wà wọ́n ní ṣùgbọ́n àwọn nǹkan lè kú gìrì káwọn wọ ibi tí wọ́n wà wọ́n ní ẹ̀rọ drone ń làwọn lò láti fi mọ ibi tí àwọn ajínigbé ọ̀hún kó wọn sí wọ́n ní ṣùgbọ́n o wọ́n ní àwọn ajínigbé yìí ti wá ń bèrè owó tó tó 50 million naira lórí orí kankan àwọn ọmọ agùnbánirọ̀ tí ń bẹ lọ́dọ̀ wọn owó ìpọ̀ o ẹ̀yin abiyamọ ẹja súnkẹ́ gbàjarè síta o bá a ṣe ṣe ti àwọn ọmọ ti ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n lọ́ sí báwa ṣe ọlọ́run ṣe léè náà lágbára elédùnmarè o ìyún náà wà níwèé ìròyìn láàárọ̀ tòní ẹ bà níbẹ̀ àtìkù ni kí ààrẹ bọ́lá mẹ́ tinubu kó wá ṣàlàyé owó tí wọ́n ní wọ́n kó fún àwọn iléeṣẹ́ nnpcl ki won gbe re jade kan wa salaye kan salaye be na ni ki won si so bi ti are ti ri owo ti won tin se ipolongo ibo atiku lo so yun bakan na won ni o ti se ijoba tinubu to o ni se pelu iku iya ohun ki se iya temi iya mi o pe fun mi ameji lo soro o ni se ijoba re bala ameji o do ko ba iku iya ohun o ni bobo ni e ti kan re e lo kanu we royin punch tori asiko ni mo se mu koko e ba nbe won ni eyan kan o gbe mi mi ti meje si se lese yanan yanan nibi isele kan ti o waye ni ipinle plateau iyun na wa ninu iwe iroyin nibi kolu ti won lo waye ni ipinle plateau iyun na wa ninu iwe iroyin daily times daily trust lo gbe iyun jade iyan ni aro toni e ba nbe bakan na vice igbakeja re orilede wa kashim shetima na so wipe e sanu baba yi e sanu baba yi e fare bola mi tinubu le e satileyin fun anu baba o ye ko ma se yin ko ni ya ko ni baba e sanu e igbageja re orilede lo so be o kashim jetima lo ni dagun eyan orilede nigeria e foju anu wo are bola mi tinubu nigba to nso re ni ilu eko nigba to wa se abewo sa are bola mi tinubu e ko nigba ti baba ti de si nigeria eko ni baba si wa satima wa wa si eko o wa ni to are residents ibe ni won ti wa kile be so fa omo ile de nigeria ni kashim shatima ba ni eyin omo nigeria e wo arakunrin e sanu e ti ti na ni se e dakun oni ke boju anu wa re e ma ni lara oni ati le yin lo nilo oni e jo sati yori lori n to fe se igba keja re lo so ile dimo inu we royin daily trust na ni iroyin na jade e je fi eleyi se enu mi dede sibi laaro yi latari ti amuludun oni anti ti wa savage ati teni makanaki yen teni ta mo si teni ola apata ati gbogbo aye npe ni teni ati ti wa savage won ni awon mejeji won ti pera won ni jaba ye pe teni fi sojo po re pe ti ki ti wa savage o jade sita ipe ka won jo ja ese ipe ni ba si ti nara won won fun won ni owo kan to 1.5 billion naira lẹnti o ba jawe olubori yo gba gẹgẹ bi iwe iroyin se gbe jade te ba gbagbe won tin jaja awon celebrity ba emi na celebrity ni mi so so o ni o ba jete oni iroyin to ba da loju ja pera wanja won ka bo so ri ring oro ni bi ja ibi oro ja 0906003352 awon yan kan pera won ja won fi gbo ba jemi na ni
4: your favorite tunes are just a click away you feel it Jordan FM listen now
0: and turn up in barasa kija rasaki ajoja 0905 che olele awon ro ka menu ba ke si ba wa se pepepe e ba pa radio yin oruko yin abi ta tin pe o se pataki elu e ka ro e ko ojumo ya mi
7: koto
0: yes ma
7: be won gbara ko se
0: ami
7: oruko yin won ni wa la ka jebi
0: won mi ya me ka ba ma
7: mo lo se ko le mi wa la ha ni lo ya se lo ba yin wa
0: eya
7: pele ni ri ko ni bi o da ko ti awon aguba le ro ka ojo ba da da si o to ye no ko ba da si pele to gbe ni ri ko awon olopa wa na oko da bo ni sha won lese
0: ami
7: mi se lo te so lo ni pa le ko la ka yin ri o
0: ami ya mi e se gan ma e se mo mi miriam lati agege 0906003352 tabi 0705169792 e ka ro
8: Ẹ
0: kò jùmọ̀ sá.
8: Ṣé ẹ gbọ́ mi sá?
0: Kété kété.
8: Èmi wo ìwé ìtẹ́ kàrá tó kèdélẹ̀. Èmi ò wú mi ò rí ọ̀kan tó máa ṣe rí àǹfààní ní gbogbo ẹ̀.
0: Kí ló dé?
8: Ẹni sì pé
0: ẹni sì rọ pé ẹni sùúrù àjọba àjọba ẹni sùúrù. Ṣé ẹ gbọ́? Ìtòlè ṣe yín láǹfààní ni wípé ẹ jáde tán ẹni àti yín ká lọ jà lórí ríǹgì.
8: Èmi ní sí ẹni ibi tó gbé àìtòdìbò tó wá ti pé ẹ ẹni ẹgbẹ sọ tó ṣe ẹni rù wọn sì àwọn tó ń jẹ ń bẹ ẹwọn jẹ kí ààrẹ gbọ ọjọ àtìkù rẹ ń sọ yìí sí àtìkù súnmọ ààrẹ bọrọ àtìkù sí àádá dànù kí omi ìṣọwọ àtìkù súnmọ ààrẹ ààrẹ tó máa gbọkọ bí àtìkù sọ dàrẹ kí jẹ kó bóyá bojúbojú rẹ ìdáwà ń sẹyìn sí àwọn awíni tiwa
0: kí
8: ń gbọ mi
0: sà kì í ṣàwà bí o
8: àwọn tá ń pè é sí àwọn tá ń pè àwọn wí ni ààrẹ lè máa gbọ àwọn tó yẹ kó gbọ ó sọ fún ààrẹ wọn ní sọ
0: bọdà
8: àtìkù ààrẹ ń gbọdà ààrẹ ti lè ní jẹjẹ àwọn àgùnbá mi rọ ó jẹ kó máa jẹ ní state by state kí ó kúkú máa sáà sọ bíbo mi.
0: Tó ẹ sọ yìí náà ṣé kí n ṣe ara ẹ ní ó dà ẹ ṣeun ẹ ṣeun ìjọba láti túbẹ̀ iṣẹ́ rí kò síròyìn tí kò ní tí à nílò láti gbọ́ ẹ ti gẹ̀ tiẹ̀ o si royin te ni lo lati gbo o are o gbo ke o da e je nbu are bola me tin bu ewan ni wa gbe mi nu le e ka ro jai
9: e ko se
0: yes ma
9: ka ndi atin se la
0: iya mi ni ni wa inti
9: ami e ri eni to ma ba yin bi jaka de ni ojo na rara
0: okay, mi ga eyin gaga e ba mi ja.
9: Be.
0: Oda, aso ja. Aso ja mi ti ya.
9: A ti mi na ti ja nda na.
0: E ja mo. E ka bo mo.
9: E jo, awon ago ba ni ro ki won tori Olorun ki won ba wa gba won ti le. Ki le de
0: 50 million ba yo.
9: A ti ke nda ga se ka won mo yan fi ja de ta ti lo fi ru. Ki won ka nu obi o, ki won jo o.
0: Ashe mama mama wa Kishola lati kini mama alakoko abi elegaron
10: e karo
0: sa
10: ise e kwa karo
0: yes sa o ko yin sa
10: yo lo mo yin no la ka ito ikile
0: e ga wo baba
10: ha o ko ti mi fe fe nu ba nbe ni awon to nbe nu atelu governor elka oni gberaga ni gbo won ka ti gbagbe ni ko lo ka nkan to wa ni we John chapter 13 verse 12 to 17 ba ri bi ti ti se fun ese fun awon eyin e nba to lori Peter Peter ni ah iwo lo ga je ki n fun ese ko Jesu ni ko fi le be so en ma ma je olori iranse ara ibi lo gboro je iyen be ikeji ni ka omo agbaniro yen kijoba gba won le o
0: Ejo.
9: Ẹ kúṣẹ́ sá.
0: Yes, ma.
9: Ẹ dẹ̀ kúṣẹ́ ní àná.
0: Àwọn ọmọ ìyá mi.
9: Orúkọ mi ni
0: Bélè
9: láti
0: ilẹ̀
9: Alágbàdo.
0: Ẹ káàbọ̀ ma. Ìdájọ́ àwọn mẹ́rin kan tí wọ́n mú ní ìpínlẹ̀ Edo. Mo kiní kan wá ń yà mí lẹ́nu. Nígbàtí adájọ́ ti dájọ́ pé kí wọ́n lọ yẹgi fún. Kí ló dé tán tún fi nǹkan bojú wọn nígbà táwọn fẹ́ káwọn oníròyìn orí ojú wọn. Kí ló dé? Ah, oyè Ọlọ́run. Ẹ lọ ẹ káàárọ̀.
11: Ẹ lọ ẹ káàárọ̀.
0: Yes, ma.
11: Ọjọ́ bẹ̀rẹ̀ wá nínú sọ̀rọ̀.
0: Bàmí àgbàlagbà oyè.
11: Ẹ káàárọ̀.
0: Yes, sir.
11: Ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ state government nípa àwọn elétò ìlera lèmi fẹ́ dá sí.
0: Okay, sir.
11: Because many people are speaking in this Nigeria, many people are not having good health. Kò tó nípa ọ̀gbọ́n gbọ́ ìjọba ni kí wọ́n má jẹ́ káwọn elétò ìlera kí wọ́n lọ sí ilé kí wọ́n lọ jókòó. Ẹ̀bẹ̀ tó mi fẹ́ bẹ̀ ni pé wọ́n á gbọ́ mi kí wọ́n jẹ́ nítorí ọlọ́run ọba tó dá àwọn ọba àṣàkí ayé àti ọ̀la. Ẹ jẹ́ kí wọ́n dáhùn tó ti rí ju àwọn èèyàn kọ́.
0: Kọ́ má fi kúrò
11: ní aṣèré. Ẹ jẹ́ kí wọ́n lè bí ṣe ọ̀pẹ̀ ẹ jẹ́ kí wọ́n lọ. Ló ṣe rí ìwé tó ń fẹ́ àti àwọn kọ́tà tí wọ́n kó ìwé tí wọ́n jẹ́ kí wọ́n lọ sí lọ́nà nǹkan ṣe sí. Ọlọ́wà pẹ̀lú gbogbo wa.
0: Àmì
11: ọ̀
0: ẹṣin bàmí Ọláwálé láti Festac. Wọ́n ní ètò ìlera kíjọba dákun kọ́ má jẹ́ káwọn dókítà daṣẹ́lẹ̀ o àwọn èèyàn sì kí o ẹ̀lọ́ ẹ̀ka rọ. Ẹ bá ń pa rédíò yẹn. Ẹ ṣeun orúkọ yẹn
12: àti dẹ́kun. Láàkì Adébáyọ̀ ló ń pè ní abúlé ọ̀gbà.
0: Ẹ káàbọ̀ ìyá mi.
12: Ẹ ṣeun ẹ̀jẹ̀ bá abẹ àwọn arábí kọ́ṣà náà wọn lọ́mọ ọmọ tí wọn náà níyàn kú ẹjọ́ iṣẹ́ táwọn olùbìnrin ṣe lórí ọmọ kan tó di pé wọn wá tó bẹni tán lọ bí agbèbánirọ iṣẹ́ la ṣe pẹ̀lú kòsòrò ìlú ìtọ́kùn ẹjọ́ bá bẹ̀ wọn
0: lẹ́yìn
12: náà kẹrin ẹ̀pọ́n bá tún ilé yìí ti ìbàdàn ṣe ẹ̀sùtù rere pọ̀ jù bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kọ́ ṣàárẹ̀
0: ẹṣin
12: mojú pẹ́
0: mo
12: ṣe rí náà mi
0: báyìí. 0906000335 Ẹkú ojúmọ́.
13: Hello.
0: Hello sir.
13: Ẹ káàárọ̀ sir.
0: Ẹ káàárọ̀.
13: Èmi náà fẹ́ dá sọ̀rọ̀ yẹn ni.
0: Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
13: Orúkọ mi ni Yetu Ọmọlúwàbí ní Ìjọdún Lẹ́gà.
0: Ẹ káàbọ̀ sà.
13: Ẹ lọ sà. Èmi náà fẹ́ ní kẹ́ bá bí àwọn gọ́ọ̀mẹ̀ntì mi. Ṣé mọ̀ pé kí àwọn èèyàn òbí ká tó ṣáàyè pé ọmọ jáde skul ó lẹ́lọ sáàfù. Ó jẹ́ yẹ pé kọ́ jẹ́ stéètì ká máa dé ní stéètì ká máa sáàfù ní stéètì. o ma better because we don't have any fee to have security one or ni ra mo ko lo on mo to be merin ni won dari ko le go to be si ibo to be si pa won ni le ni do eh ko ye ko ri de o Nigeria ye ko Nigeria ko na la wa ko ye ko ri de la ra ko ye ko ri de o e ba be joba o
0: da olorun ba
13: joba
0: joba na gbianjo olorun ba kun on agbara si ni 09063352 elo e ka Eti wa nbe.
13: E ka ro sa.
14: 105.5.
15: Station with a voice for entrepreneur.
13: MC Rawo.
0: Present sir.
16: Yep. Get on the train. Follow us on social media. Facebook.
0: Ami ase dumare.
13: Lori awon pepe ma. Ko ba ti npe nle ni ma gba se ni. Na ko si nkan to buru ni bi ti awon ma ita ba ti ko awon sinu moto.
0: God bless you, sir.

0: a ti ń gbìyànjú láti connect mọ́ wọn ṣùgbọ́n ó dà pé ojú òpó yẹn ni 09063352 a kì wọn kó tó di pa kó lórí ìròyìn láàárọ̀. Ẹ̀lú ẹ̀káàárọ̀.
1: Ẹ̀lú
0: ẹ̀káàárọ̀ ma.
1: Ẹ kú ètò.
0: Yes ma.
1: MC Rawọ.
0: President Yami.
1: Ẹ kú ètò.
0: Yes ma.
1: Ṣé ẹ lórí lórí ọ̀rọ̀ àwọn kọ́kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, mo sọ ní The Other Time.
0: Orúkọ yín o fún gbogbo ọmọ Nàìjíríà.
1: Adékinlẹ̀ Adékúnlé láti fẹ́ fẹ́ wá pọ̀ láǹbẹ́.
0: Ẹ káàbọ̀.
1: Yes sir. Ṣé ẹ rí nǹkan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ àwọn NYSC.
0: Bẹ́ẹ̀ni.
1: Òun ni wí pé ṣe ẹ rí kákí tí wọ́n ń dá fún wọn yẹn. Ọ̀pọ̀lọpọ̀ máa ń gbàdúrà ẹ̀ pé kọ́lọ́run jẹ́ kóun lè wọ̀. Bóyá nígbà tí wọ́n fẹ́ ṣe graduation ní gbogbo location wọn. Wọ́n ti dá bóyá òun nìkan máa fi ṣe graduation kan lẹ́yìn tí wọ́n bá wọ aṣọ graduation kan. Wọ́n tún wá bọ̀ wọ́n tún wá wọ uniform yẹn. Bóyá kán bá wa ṣe bẹ́ẹ̀. Torí àwọn ọ̀pọ̀ máa ń gbàdúrà ẹ̀. Báwa ìyá bá ń sọ pé àì má lọ mí láìpẹ́ sá. A ní kákí yẹn wọ́n ti gbàdúrà àwọn máa wọ. Bóyá kíjọba bá ṣètò ẹ̀ lọ́nà míì. Tọ́ bá ti bọ́ ṣọ graduation ọ̀tán ìgbà ẹ̀wọ̀n ó dà lẹ́ni pọ́n sọ̀ kan yí pé bóyá wọ́n ṣe kọ́ lọ àbí ìpínlẹ̀ kan wọ́n wọ̀ lọ́jọ́ yẹn. Lọ́jọ́ tán bá ń títí kí náà pè é nígbà tó bá ṣe tán.
0: Mo jẹ́ àmọ̀gbọ́n wọ́n máa ń fi kọ́kọ́ kunra wọn lára àwọn òkà
1: wí. Pọ́ọ̀sì yẹn kọ́wọ́ uniform kọ́wọ́ kàkí yẹn níjọ́ náà. Kọ́ńsọ̀tò bá ń sọ pé wọ́n lọ sáàbù. Àwọn tó yàwó ní kọ́ńsì kéètì wọn náà wọ́n máa ń gbé wọn bọ̀ ní Lagos State náà máa ń gbádùn. Àwọn ọmọdé wá lọ máa jìyà nínú igbó. Ṣọ wọ́n tó bá kánṣu ẹ̀fọn kúkú jí bá wọn. Àwọn ọmọ yìí yẹ wọ́n ti fáìdì páwọn ṣe àwọn ọ̀ṣàpù mọ́ gbòdò lórí yúnífọ́ọ̀mù yẹn ló ń gbé wọn ń mú. Wọ́n gbọ́ ọjọ́ kan ní skul wọn kó máa ṣe yúnífọ́ọ̀mù yẹn.
0: Ẹṣin ìyá mi ẹṣin mọ̀.
1: Ó dàbọ̀.
0: Yes, Dickness Adékúnlé. Èròǹgbà màmá nìyẹn lórí àwọn agunbánirọ̀ yẹn. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ bá pa rédíò yẹn.
2: Ọkùnrin ti sọ àyíwájú rẹ̀. Ẹ gbọ́dọ̀ ọba tó ní ọ̀nà ògùn tèmi ẹ. Òtọ́dọ̀ bá yẹn sọ, èmi ò ní ọ̀nà kan pàtó bí àìtọ́ka lóògùn tó dáa. Tó bá ń gbé ọ̀dọ̀ wá tẹ́ ìbámu àìkú bí wọ́n ń gbé lọ sí ìbòmí ni. Ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ ká ẹ̀dẹ̀ ní ká máa polówó ẹnìkan lórí rédíò mọ́.
0: Ẹ má
2: polówó.
0: Bóyá bẹ́ẹ̀ ni ẹ̀fi kalẹ̀ yìí bàbá wa mi ẹ fi mí lóje tí ìròyìn bá gbé ìròyìn tá a bá rí la máa ka ṣùgbọ́n oní olóṣèlú tó bá fẹ́ polongo ìbò àǹfààní wà kódà lórí ọ̀túnúwé ìròyìn yìí ààyè wà fún wọn ìṣẹ́jú mú ọgbọ̀n ìṣẹ́jú ni o wákàtí márùn-ún oníléeṣẹ́ tó bá fẹ́ fi sọ̀rọ̀ ààyè wà fún wọn ṣùgbọ́n àkàn lè máa fààyè gba àwọn olùpèsè orí ètò kí wọ́n máa ṣe campaign fún wọn lọ́fẹ̀ẹ́ báyẹn ẹ jẹ́ ká máa ṣe orí ayẹyẹ orí kádún èyí tá à ń pè ní birthday celebration fún bàbá wa professor Aládé Ọba tí wọ́n jẹ́ ààrẹ fún ilé ìwé Anointed University Worldwide àwọn ni president of Anointed University Worldwide oní ìgangan ni bàbá ń ṣe ọjọ́ òbí professor Aládé Ọba igba ọdún kan ni sà ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o ọlọ́run ọba mi yóò túbọ̀ fún yín ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ síwájú sí ẹ lówó ẹ lọ́la ẹ lẹ́mìí gígùn lágbára elédùnmarè.
3: It's about to get all funky today. Great music and fantastic teams in making.
0: Ẹ ní kanjú kúrò gbogbo èso tẹ bí
3: pa. You're the best entrepreneur you can possibly be.
0: Yes. Kalẹ̀ jèrè wọn. Happy birthday to you. Ọ̀nìyìn ọgbọ́n tẹ wá ní kò ní kú lágbára elédọ̀ tẹ fọwọ́ àti ọwọ́ yín tẹ fi dá nǹkan lẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà láti lè jẹ́ kí ìdàgbàsókè ó máa bá àwùjọ lágbára ọlọ́run kò ní parẹ́ lójú yín kò sì ní parẹ́ lẹ́yìn yín lágbára elédùnmarè. Happy birthday to you sir. Long life and prosperity. Igba ọdún kan ni o. Àràgbọ́n ti gbin àràgbọ́n ti jà pa ọdọọdún làárọ̀ ọdọọdún làárọ̀.
4: Hello my people, this is Jordan Drive and I dey lis ten to, so we get better information we wan give you. No move and inch o, but if you know say you wan move your.
0: Ràwùsà ọdọọdún làárọ̀ mo bì lórí àtẹ tẹ ẹ bá wá ń gbọ wa ẹyìn òkè yẹn. John Sirukọ Aláṣà tó dá iléeṣẹ́ Jordan 105.5 FM àti gbogbo àwa òṣìṣẹ́ iléeṣẹ́ Jordan náà là ń sọ wípé happy birthday to you, happy birthday to you, happy birthday to you, Professor Aládé Ọba. Ẹ lóòótọ́ ló wà lójú là ń bẹ̀.

0: ki do ma lo je ki mu ipe kan elo ta lo wa nbe
1: mo ge nbe ilu lati pe lati nko
0: eh ma binu
1: o po la o ko ma o ko pe yin ni ayajo ojo nko
0: eh yes yes e ma binu osan ni mo fi si ni e ma binu
1: o ki gbo awon oluko
0: e seun oluko yin
1: ka kire agbaye o lu ka se ran ti ko ko be lori tu ewo
0: be ni
1: nigba ti won
0: be ni
1: eh gbe won
0: ijoba ipinle oyo ijoba ipinle oyo fun awon olukọ
1: ni eh
0: olude
1: nigba government ti gbe won
0: be
1: a gbadura pe kọlọrun ko tẹsa fẹfẹ ni
0: ami e se
1: ijoba to be kun na kọlọrun ko je ki ijoba ko ma gbodu awon olukọ
0: e se o
1: nitori pe ọpọlọpọ olùkọ wọn ṣiṣẹ nítorí pé wọn ní ìfẹ sí iṣẹ wọn kì í ṣe bẹ wá nǹkan tí wọn rí níbẹ bẹẹ gbogbo àwọn tí wọn bẹ ṣiṣẹ fún náà kọ máa mọ orílẹ wọn àtàwọn pọnkọ àtàwọn òbí o wọn máa mọ orílẹ olùkọ nítorí pé àwa ni a bí gbogbo àwọn iṣẹ tó kù ní káàkiri àgbáyé lórí àwọn kọpà tí wọn gbé
0: níbi
1: tí wọn wà ní 1st of October pé síkẹ́rìtì wa ó mẹ́yẹ gbogbo àwọn sábẹ́ tì sọ wọn ò sọ̀rọ̀ ọkọ̀ ìdákẹ́ ni tí òbí àwọn ti gbé ṣe wọn fún àwọn ẹlòmíì yẹn o àti ẹtí fẹsẹ fún àwọn tó ń gbé àwọn èèyàn yẹn pé kọ́ ń pọ̀ sókè lọ́mọ alájà kọ́ máa gbá àwọn mẹ̀kúrò kọ́ máa gbá àwọn ọlọ́wà ní àwọ̀ gbogbo àwọn ọlọ́wà àwọn ọlọ́wà gidi tó yẹ kí wọ́n bá ti fẹ́ wọ́n nídìí láti máa lọ wọn wọ́n yẹ máa jáde gbogbo àwọn ọlọ́wà tó kàn fi ìyà jẹ
0: tọ́bi
1: ìkàwé kì í ṣe àwọn ọlọ́pọ̀ tó problem wọn wọ́n nílò láti máa fi ìyà jẹ gbogbo àwọn ọ̀rẹ́ èèyàn
0: káàkiri
1: ayé kan tó wọ́n àwọn bá lọ́wọ́ ìlọ́wọ́ wà tó yẹ káwọn ọlọ́ọ̀ṣì ìjọba wà
0: káwọn tẹ̀ bá gbẹ
1: ọwọ́ á rí owó lọ́wọ́ àwọn yẹn
0: wọn
1: gbogbo àwọn wàhálà tó wà nínú ìtì ìṣẹ̀ tó máa ní tó tó ń bẹ̀rẹ̀ fún tinubu ọlọ́ yẹn ká máa bẹ tinubu wọn á yáwó wọn yáwó pẹpẹ wọn tó ń jẹ pé wọn lọ sọlùdé kò gbádùn lọ wọn tún dé wọn ò lè lọ rẹbi fẹẹ gbọ pé ẹ kọ ti rẹbi fẹẹ tù wá
0: nínú ọgọ àyìnbó
1: ìṣẹ̀dún máa fúnra rẹ̀ ọgbọ́n tó ṣẹ̀ṣẹ̀ tó wá gbé àìdí àkọjáde fún ọgbẹ́ máa fáwọn ọ̀rẹ́ sẹ́yìn 7000.
0: ẹ ṣeun ìyá mi àsìkò ti lọ ìyá mi kí ló kọ yín mà.
1: tóyìn láti ìkòròdú
0: ẹ ṣeun
1: ọlọ́wọ́ máa wà pẹ̀lú gbogbo wa
0: àwọn
1: àbúrò àti nàìjíríà ṣe.
0: ẹja pàdé lọ́la àsìkò ti lọ fún ìwọ tó bá mọ̀ nípa pé ọmọkọ̀ wà dáadáa ó fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tó dá wọ́n nílò awakọ̀ awakọ̀ tó dá máa pe nọ́mbà 08149 68 1341 08149 68 1341 awakọ̀ ní iléeṣẹ́ tó dá wọ́n wá awakọ̀ ní iléeṣẹ́ kan pe nọ́mbà yẹn wọ́n máa kàn sí yín tẹ́ bá ti pé ẹja máa lọ adúpẹ́ lọ́wọ́ peter olaniyi àti razak adéjàre basman náà wà pẹ̀lú mi láàárọ̀ yìí ẹ rí i pé ẹ máa gbọ́ àjàsà yẹn lábẹ́lẹ̀.

0: ta ni teacher to koko wa laye eni to koko wo pe o da o e ja ma se ise teacher en to wo pe e ja ma se mathematics ka ma ko yan english ka ma ko yan ni gbogbo subject en to koko ro ta lo en to ko un o ni eni pe eyan le tuju desale koko yin mi o mo npa yan mi mo bo se de o mo sha ri pe igba ti mo dele aye ti mo laju akeko pe a lo le iwe a ri pe oluko lele yi o wa keko re o nto ba si ko wa la ntele lara awon oluko ti mi ni gbagbe laye mi oni yoruba ti cha mi yoruba ni best subject mi e ni mo ni gba ti mo wa secondary school fẹ́ràn yorùbá ju gbogbo subject to kú lọ yorùbá ti cha mi ẹnìdí tí mo fi nífẹ̀ẹ́ rẹ̀ lẹ́yìn yorùbá ti cha mi ni màá mú a greek teacher lórí àgbẹ̀ bàbá mi so mo máa ń fẹ́ràn kí n máa wà ní kíláàsì a greek dáadáa kán máa kọ́ wa ní nǹkan ọ̀gbìn àwọn nǹkan tó lè mú ìlọsíwájú bá àwùjọ ìrúbẹ̀ mo máa ń wà àti kékeré mi ni mo gbọ́ yorùbá àárín àwọn àgbàlagbà mo máa ń wà mi ń bá àwọn ẹgbẹ́ mi ṣe ọ̀rẹ́ àwọn tó jù mí lọ ni mo máa ń bá ṣọ̀rẹ́ ìdí nù tí orúkọ yẹn fi jáde pé àgbàlagbà ọmọdé ti ń pẹgbẹ́ bàbá ẹ̀ lóko a máa ń kẹ́kọ̀ọ́ lára àwọn àgbàlagbà tán bá wá pẹ́ pè mí ọ̀rẹ́ mi ni àbábá bóyá nìsín kí nǹkan fi ṣàpèjúwe lára àwọn ọ̀gá wa kan olúfẹ́mi àrẹ̀mú ògúnrọ̀gbà tí bá ti rí wọn ni olúfẹ́mi àrẹ̀mú ògúnrọ̀gbà abúbabẹ ni má ṣe bá jẹ́ ọmọ àbẹ̀jẹ́ á lè mi lòun ké sí níbo oníṣòwò wà dáadáa grandpa ni.
1: Has never been this excited. This is Jordan 105.
2: Get on the train. Follow us on social media.
1: Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
3: Good morning. Yes, welcome to the Jordan Breakfast Show. And today,
4: hey everybody, this is The Sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best
0: Yorùbá teacher mi mo fẹ́ràn rẹ̀ gba ta wa nlewe n gba lati bẹrẹ pẹpẹ mo ni ẹbun kan to jẹ wipe ko fẹ si iwe itan Yorùbá ti mi ki n ra lati ka bibi mo ṣe wa mo ṣe le sọ itan to le ni ogoji itan ijapati roko lori laiwowe ìjàpátì ìrókò ọkọ̀ yan ni bò tẹ́ bá rántí ìwé wọn ó ti pẹ́ gan-an ẹ̀yìn tí ẹ mọ̀ bóyá ó sì wáńtà tó bá dẹ̀ sì wáńtà wọn ó ti chéńjì èpo ẹ̀yìn ẹ̀ máa ń ka ìtàn ìjàpátì ìrókò àpótí alákàrà eégún aláré gbòǹkà ìtàn gbòǹkà àti tìmí ẹdẹ àwọn òwe láíláí máa ń kà á bẹ́ẹ̀ gbogbo àwọn òwe yìí tí olùkọ́ wa bá ti wọ yàrá ìkẹ́kọ̀ọ́ láti kọ́ wa lẹ́kọ̀ọ́ ìyẹn tí Yorùbá teacher èmi ló máa nàka sí pé kí n wá kà á sí ti àwọn akẹgbẹ́ mi ìyẹn tí wàá jẹ́ kí n ní ìgboyà láìmọ̀ wípé kíka ìwé tí mò ń ka òun yóò padà jẹyọ lọ́jọ́ iwájú láti máa ka ìròyìn Yorùbá mi ní lọ́kàn pé ń di sọ̀rọ̀sọ̀rọ̀ rédíò máa ń sọ fún yín rápà ni mí máa ń ràpù ni confirm Yorùbá rápà ó ṣe tọpẹ àlàbí ibi tó rí bá máa gbé èèyàn dé ó máa gbé ẹ débẹ̀ ẹ já gbé fáwọn tíṣà wa olórin kàdàmà kan gbà wọn.

0: nisan o lo we
1: good music advice
0: ti amuwa sori eto iyen fun ti osan toni 09063352 awon eyan wa loju ila sugbon an se nkankan ni elo
2: e ka san
0: yes ma yes ma
2: ìṣẹ́ ọwọ́ ilẹ̀ fi gbẹ̀ tọ́ yìí
0: àmì ìyàmì ó kọ́
2: ìmọ̀ ìrìnkẹ́lẹ́ ń sọ̀rọ̀ láti abáranjì
0: ẹ̀ká bọ̀ mọ̀
2: ọwọ́ yẹn ẹni tí ó dá sọ́rọ̀ ní tọrọ ìlàáwò
0: ìyẹn yàtọ̀ ẹni tó máa wo egbò ẹni sàn
2: òkè ẹni tó máa wo egbò ẹni
0: sàn ẹni tí yóò ṣe ògbó egbò fún ni
2: wá ní sọ́ti ṣẹ́ẹ́rí
0: ẹṣin àti mìtì nùkẹ́ ẹṣin wọ́n ní ẹni tí yóò ṣe ogun egbò fún ni dash dash hello.
3: Home talk every day all day.
0: Ẹ ti wà ń bẹ̀ o. Ẹ káàsán o, wọ́n rí lo ìyá.
1: Jordan 105.5 FM
4: Jordan 105.5 Innovation.
0: Àwọn ti wọlé ni. 09063
4: Radio has never been this excited. This is
0: 352 09063 Oni Aya Ani Agba.

0: bí mo ṣe rò ó lọ. Ẹni tí òun àgbà rẹ̀ ṣe sọ́nà.
1: Ẹni tí yóò ṣe oògùn egbò fún ni.
0: Irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ bí egbò náà ṣe ṣe ni.
1: Gbọ́dọ̀ mọ bí egbò ọ̀hún ṣe jẹ́. Gbọ́dọ̀ mọ bó ṣe ṣe. Ẹ ṣeun bá mi Peter Raymond láti agègè last caller. Hello.
2: Hello.
1: Yes sir.
2: Hello. Ẹ kọ̀ lọ.
1: Ẹ ká san sir.
2: Ẹ ká fún mi pẹ̀lú ẹkú iṣẹ́ ẹgbẹ́tò.
1: Yes sir.
2: Ẹ owó tẹ fún mi.
1: Bẹ́ẹ̀ni orúkọ
2: yìí. Máa mú egbò sọ̀ ń láti mọ orú egbò tó máa bá egbò yẹn tó máa jẹ́ kí egbò yẹn ṣiṣẹ́. Mr. Payemi Ìṣọ̀lá ló ń pè láti jẹ̀dá yí pé.
1: Mr. Payemi Ìṣọ̀lá.
2: Egbò yẹn ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni Mr. Payemi Ìṣọ̀lá láti jẹ̀dá yí pé.
1: Egbò
2: yẹn láti mọ orú egbò tó máa lò sí tó máa jẹ́ kí egbò yẹn fi jiná.
1: Ẹ ṣeun. Yes sir. Ìpè yín náà ni màá fi kásẹ̀ abala yìí lẹ̀ ní ọ̀sán tòní kó rí pa màá lọ. Láǹfààní láti gbà pé kankan mọ́ àsìkò tí kò wá pápá wọn ni Peter ni mu Razaki náà fọwọ́ sí. Hello. Ẹ parí ìdí oyún sà. Orúkọ yín o.
2: Àti ọ̀rẹ́ mi wà láti ìgbòkò.
1: Ẹ káàbọ̀ sà.
2: Ẹni tí ó ṣe gbogbo fún èèyàn. Ajẹ́ pé àpá pọ̀ lára tòun náà.
1: Àpá máa pọ̀ lára ẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
1: Ó dáa, ẹ ṣeun sà. Bàmí Akínọlá láti ìjókò. Ẹ jẹ́ ń fi ìdáhùn sí òwe tòní gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lẹ́nu àwọn àgbààgbà. Ẹni tí yóò ṣe oògùn egbò fún ni ojúgbo rẹ̀ láàkọ́kọ́ wò. Ẹni tí yóò ṣe oògùn egbò fún ni ojúgbun rẹ̀ láàkọ́kọ́ wò.
3: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
4: hey everybody, this is the sweet and it's about to get up.
1: Tọ́ba ti sọ̀rọ̀ wọ́n ni ẹni tí yóò ṣe ojúgbun rẹ̀ láàkọ́kọ́ ni ẹ̀yin ọwọ́ ọkọ̀ wò. Ṣùgbọ́n ìyẹn kọ́ ọmọ mú wá o. Ẹni tí yóò ṣoògùn egbò fún ni ojúgbun rẹ̀ láàkọ́kọ́ wò. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ti bá wo ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú láti fẹ́ bá a lọ ṣùgbọ́n kì í ṣe bọ́ ṣe ń sọ ìyẹn pé ẹni tí ó daṣọ fún ni tọrùn ẹ̀ làákọ́ wò egbò pọ̀ lára rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó daṣọ fún ni ojúgbun rẹ̀ làákọ́kọ́ wò kọ́kọ́ wo ojúgbun ẹsẹ̀ pé ó ti ṣe ẹni rí lóòótọ́. Dàbí ìjọ kan tí mo lọ ságege ẹnìkan ta oògùn kan ni àwọ́ká ẹsẹ̀ àwọ́ká owó àwọ́ká gírí kan ẹsẹ̀ tó kú tà.
4: Funky today, great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
1: Tai nígbà tí máa wẹ tí ń ta òun náà ẹsẹ̀
4: ọlọ́dà. Yes so my people, this is not Jordan.
1: Ogo ológun ti ń ta. Bẹ́ẹ̀ Abirin fún òun polówó pé nǹkan ṣe ní ìpolówó òun ṣe ọ́. Ẹni tí ó ṣe oògùn egbò fún ni ojúgbun rẹ̀ làkọ́kọ́ wò. Nọ́mbà mi rè 09124119516091.
4: Drive now, dey lis ten to so get better information wey wan give you. No move an inch, but if you know say you wan move your radio with it.
3: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
5: the voices you need at work all day, every day till payday are here. And Jordan,
3: your favorite tunes FM. Are just a click away.
6: You feel it?
3: Jordan FM. Listen
5: get
3: now and turn up.
5: Follow us on social media. Facebook Jordan 105.5 FM. Twitter Jordan 105 FM. Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
7: This is Jordan
1: 11 MC Rawo yin na ni agbalagba omode tin pe gbe babe loko mo yo o olorun ba mi science e cars
7: on 105.5
3: station with a voice for entrepreneurs.
8: Value innovation radio has never been this excited.

0: Ogun State ni o, Oyo State ni o, Osun State ni o, Torí ti aláìgbéra ni, Eyin o gbọdọ mọ sí nbẹ. Tó o bá jẹ́ kan lára tó ti lálàkalà rí, o gbọdọ wà nbẹ lẹ́ni. O jẹ́ abiyamọ, wọ́n pa ẹlẹ́kùn kan lórí olú ọmọ, ìkòròdú lálẹ́ yìí, sábọ̀ ni o. O bá ti dé kòròdú, sọ́pọ̀ lọ sí Locust, tó bẹ ní sábọ̀, orí òkè láàrin ìlú gbangba ni. O ti rí ọgbà láyé, ibẹ̀ lórí òkè ògbó wa. Sórí alẹ́ yìí, mi mọ bẹ́ ṣe pọ̀ tó. Wọ́n ní bu ẹ ní òróró ìgbà kan. Òróró yìí, ó lágbára o. O ní iṣẹ́ tó fẹ́ ṣe. Ẹ já lọ ká aleluya. Méje aleluya. Méje logo. Osana. Àti iye.
1: Aleluya.
0: Aleluya. Aleluya. Aleluya. Aleluya. Aleluya.
1: Aleluya.
0: Kọjú sí ọ̀nà kejì. Ogo nígbà méje.
1: Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo.
0: Ọ̀nà kẹta. Osana.
1: Osana. Osana. Osana. Osana.
0: Osana.
1: Osana. Osana.
0: Ọ̀nà kẹrin.
1: Iye. Iye. Iye. Iye. Iye. Iye. Iye. Iye.
0: Ẹ̀mi Olúwa ní kákọ orin yìí o.
1: Bó
0: o bá dẹ̀ kọ́ torí ara rẹ̀, kọ́ torí àwọn ọmọ rẹ̀ o.

0: ìjọ àtọ̀dá olóhùn apostolic olóngbò jùlọ 10th year anniversary ogún ọdún mẹ́wàá hallelujah májẹ̀mú yóò tún sọ̀rọ̀ iṣẹ́ agbára yóò ṣe ìpè àwọn bàbá wa yóò tún jẹ́rìí tí tóbi agbára ẹ̀ nípasẹ̀ ìpè olóhùn lórí ìránṣẹ́ pastor israel ògúngbẹ̀mí àkórí àjọ̀dún ni ó bọ̀ ibi ìsinmi gbogbo ẹni olóhùn pé yìí ti ṣe lógún ó yẹ ká tó jọ darapọ̀ dúpẹ́ lọ́wọ́ olóore ìpàdé agbára ló máa bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday 14 àti thursday 15th october láàgùn mẹ́fà àbọ̀ ìdájí nínú ìjọ wa tó bá wádìí lọ́jọ́ friday 16th october christ gospel mission international campground òkè ìṣàgùn gospel bus stop command road ìbàjá lọ́sùn ti kúrò àjọpọ̀ látàgùn mẹ́fà àbọ̀ ìdájí 6:30 a.m. níbi tí ọlọ́run yóò ti máa lo àwọn ìránṣẹ́ prophet akíọlá fàṣàwẹ̀ prophet peter ọládẹjọ prophet paul ajibade evangelist michael adétọ̀nà prophet olábọ̀dé ọ̀nàrìndé prophet david ọdúntò prophet david ajibade apostle joseph ogúngbẹ̀mí founder superintendent apostle ṣẹ́gun ogúngbẹ̀mí general overseer adéyinka aláṣeyọrí yóò máa léwájú wa nínú orí ẹ̀mí ọjọ́ sunday 18th october 2026 ni thanksgiving service bẹ̀rẹ̀ látàgùn mẹ́wàá òwúrọ̀ nígbàtí pastor israel ogúngbẹ̀mí yóò máa sọ tẹ́lẹ̀ sórí ọdún fún gbogbo èèyàn ìyẹn nínú ìjọ àkúdá olú apostolic ológo jùlọ suraju street ìkọlà ọdún síro eléyìí bus stop ìpàjà lagos ẹ jẹ́ kẹjọ kóra jọ pọ̀ dúpẹ́ lọ́wọ́ olóore ó tún lè ṣe ju tá a tẹ̀yìn wa lọ ìwọ lọ́rùn ẹ̀ nìkan.
1: From Lagos, this is
2: Jordan 105.5 FM. This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.

0: tàbí.
1: Má kọ̀ntínú lọ́la. Mo ti wà lórí ẹlẹ́ẹ̀kẹ́rin sí. Má bẹ̀rù oníṣẹ́ ìdèyẹ lọ́la ní pàtú. A mú láti ìdè ètí jẹ́ ìkarùn-ún lọ́la. Ìkarùn-ún, ìkẹfà, ìkẹjẹ, màá sọ lọ́la. Olùfẹ́ fẹ́ gbogbo ẹbí ẹ. Ó lọ skúù, ó kàwé. Ṣùgbọ́n ò rí iṣẹ́ ṣe. Ìdè mi, ó wá ní ó nọ́mà. Bí Nàìjíríà bó ṣe rí àwọn èèyàn ti ríṣẹ́ tó ń dẹ̀ rí owó gidi. Àwọn kan wà nílùú tó wà ní Nàìjíríà yìí kó gba fóyẹ̀s láti ní òyìnbó. Tí wọ́n dẹ̀ mọ̀ wẹ́tọ́, wọ́n rí ìrànlọ́wọ́ gbà mí torí pé èdè wọn já. Ní ọjọ́ Wednesday ní Bakare Street, ní Jersey bus stop, ní Lasso, Ìgọ́dọ̀ road, ní Pátọ́kà bus stop yẹn, níbi Jersey bus stop yẹn, wà á rí Pátọ́kà mú bẹ́ẹ̀ ìṣẹ́rí ìdímù. Ní Bakare sí, tó bá ti débi ìdímù yẹn, fẹ́sẹ̀ ọ̀nà Ìgọ́dọ̀ Lasso. Dúró ó lè fẹsẹ̀ rí gan. Tó bá ti kọjá lọ́kà gọ́ọ̀mẹ̀t yẹn, dúró ní Pátọ́kà mú yẹn, wà á rí mọ́tò àdúgbò fi ọ̀kadà láti bus stop. Níbi Pátọ́kà mú yẹn, wà á ní Bakare ló lọ. Láti wòlíì bá kọ́ nínú lọ, wọ́n gbé ẹdé bẹ̀. Wọ́n gba òróró ìdè mi já. Máa dẹ̀ sọ fún ẹ pé ṣe máa lò. Máa dẹ̀ kẹ́ni kankan tọ́ ẹ jẹ́. Tọ́tọ́ ni Jésù ti kú. Síbẹ̀, ó ti fi ayé náà wọ́kọ lọ́wọ́. Ó ti fi àṣẹ fún àwọn èèyàn kan. Ẹni mi gbà kó lọ jìyà àwọn ọdọ́ days. Ìjọ tí wòlíì kankan máa fi ọ̀rẹ́ yẹn kan. Máa dẹ̀ sọ kí ni dẹ̀ máa já. Wọ́n fẹ́ kó sáré bẹ́ẹ̀rí obìnrin tó sọ nínú tọ́ọ̀kì lónìí. Ọmọ ẹ̀ ní Grace, Grace Ladio, ọ̀rọ̀ yẹn pọ̀, obìnrin bá wà tẹnu ẹ̀, mo padà bọ̀. God bless you.
2: Bí ẹ̀mí Ọlọ́run wá sọ fún mi pé sọ́fàmù ẹ o, tó bá ti fẹ́ wọ exam hall, kó wo gbogbo àpò ẹ̀, kò gbọ́dọ̀ mú nǹkan kan wọ exam hall ló wọ́n fẹ́ kọ́ nílé o, wọ́n fẹ́ dàrin àjò ẹ̀rí o. Mo wá gbàgbé mi ò bá sọ. Àfi bá ṣàṣẹ lọ pin létà ṣe bó ṣe wá pè mí létà yẹn. My mommy pray for me o, mo wà ń bẹ ọjọ́ ẹ̀mí Ọlọ́run ní kìlọ̀ ní pé òun mùwé wọlé o kọ̀kan. Mo ní òun mùwé wọlé. Mo ní Jésù owó mo wá níwò mo náà nílé ẹ. Mo lélẹ́yìn mo bá sáré wá bá dáàdì. Mo ní dáàdì, dáàdì wá ní kàkà ọmọ wa mo tún lọ mu wá. Mo ní dáàdì, mo ní tọ́ bá ti ilé ẹ̀ bá ti ṣẹlẹ̀, wọn fẹ́ mọ̀ bóyá ọmọ ṣe mistake o. Wọ́n máa lé ní òbá àjọ ọmọ president, wọ́n máa lé ní. Dáàdì bá ní gbọ́wọ́lé, wọ́n ní ìyànẹ́pà, wọn ò ní lé eléyìí. Ara àánú gbà. Mo bá ní mo dẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀, mo sọ fún náà kó gbàgbọ́. Ìgbà tó wá rí ìsù, ẹ̀mí àmà ní bóyá kí ẹ̀mí á máa ṣe mí kí n pe woman yẹn pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ plus ẹ̀mí Ọlọ́run ní ṣó gbàgbọ́ ni wọn ò ní le. So last week wọ́n wá send result ẹ̀ àti owó tá a máa san mí ni pé wọ́n ti fa case yẹn ya. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Ó ti bẹ̀rẹ̀ rí obìnrin yẹn kẹ́sì tí ìbá ń gbàwé parẹ́. Ó bẹ̀ sí pè mí bàbá wòlíì. Ó ti bá ìyá ọmọ mi ní skul. Mo ní kó wá bá mi. Mo ní the case is settled. Mo ní no case. Ó ní no case kẹ́. Mo ní no case. Ọmọ yẹn wà ẹ̀jẹ̀ tó mọ iṣẹ́ ó yẹ kó explain yẹn ni. Obìnrin ti bẹ̀rẹ̀ sí ń jẹ owó tí ó wù. Ó yẹ ń jẹ owó wù. Bẹ́ẹ̀ owó tó wọ́n ti skul máa gbà ó. Bọ̀tọ́ yìí má jẹ̀mú àṣẹ kan sọ. Àwọn èèyàn dúdú ọmọ lẹ́kẹ̀ máa dààmú ara wa. Ohun tí wọ́n kọ́kọ́ fi kí wòlíì tó lẹ́sẹ̀ kó fi yí padà wá kí ẹ̀ fọ́dọ̀ wọ́n dá dé. Jẹ́jọ́ pàdé lọ́jọ́ Wednesday. Bọ́ọ̀mì olùfẹ́ alákàlà ọ̀tá máa ń lọ láti fèrè sínú ìdè. Má bàa pé pẹ́ àlá náà ni Joseph rí. Ayé ẹ̀ fi dá. Bẹ́ẹ̀ lẹ́ni mí náà lọ́la tàbí tó lóde. December tí kò lè sùn mọ́tò gbọ̀rù lọ́wọ́ ẹ̀. Sọ olùfẹ́ agbára ń bẹ nínú àlá. Ó ti bẹ́ẹ̀ yọ obìnrin yẹn. Mo kàn fẹ́ kó gbọ́ mi ní. Mo ti sọ fún obìnrin yẹn wípé no case. Ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ torí ìránṣẹ́ rẹ̀ ni mí. Jẹ́ àjọ gbàdúrà. Ọ̀gbun tó fẹ́ yà ọ́ níwèrè. Ọ̀gbun tó jẹ́ ọlọ́run sùn mọ́ yẹn. Ọ̀gbun tó fi lálàkàlà yẹn. Bàbá mi gbé kú lórí rẹ̀. Olúwa gbé kú láyé rẹ̀. Olúwa gbé kú ní ìṣẹ̀dá. Máa ṣe àmì mi tó wà. Ìdè tó dì ọ́ kó máa já. Tójú àlá kó máa já. Tíbi tó ti lọ́kọ àtìyàwó kó máa já. Mo pàṣẹ gbogbo ìdè tó náà ní lọ. Mọ́mí dáàdì máa ṣàmì ìdè yẹn já. Máa rú wọn níbi tó wà pé gbogbo ìdè tó dè mí.
3: Gbogbo ìdè tó dè.
1: Tọ́wọ́ tọmọ tilétilé.
3: Já.
1: Ja,
0: 091-589-4696 tabi 081-32-38-9415 081-32-38-9415
1: mo duro mi o da duro mo do sinu mo je mo lohun mo bi soro eyin ti e ti gba awon number yi e be si npe baba baba se ma debe Wednesday oro join the guide wa gba tori mo gbe ide yo ma foda gbogbo faye ko foda mo ti gbo address Bakari Street, Genesis Bus Stop, ni Petrocamp, Lasun Igodo Road, ni Isheri Dimu, ni Agbada, oti jiya petu, oti damu petu, oni ni diya folara re, sope baba, Wednesday, he say, I'm not bad. Don't be sure. And you support it. lórúkọ Yesu ikoko pa
0: amen
1: ẹdun náà ni gẹkọ kọjá
0: ni kọ ṣe
1: atọru apo tẹri ẹri
0: amen
1: mi ara ẹjọ sọ pe ide ja
0: ide ja
1: sọ pe ide ja lara
0: mi ide ja lara
1: mi sọ pe iwo ide ja lara mi
0: iwo ide ja lara
1: mi in the name of Jesus
0: amen
1: o je so so le meje
0: ide ja
1: lara
0: mi ide ja lara
1: mi
0: ide ja lara mi
1: ide ja
0: lara mi
1: ide ja lara
0: mi
1: ide ja lara mi
0: ide ja lara mi
1: lorugo yesu ide ja lara mi ide ja ide ja
0: ide ja
1: ide ja ide
0: ja ide ja ide
1: ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja ide
0: ja ide
1: ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja ide ja
0: ide ja ide 0915899 4696 tabi 081-3238-9415 081-3238-9415
1: Mamba yano tigbe yano olufe Besi peti wazikbe Baba woli Esoro ashe Esi ashe anu yi daide tu wala rami Besi peti si Tigiti wazikbe Address that the before here, and get by the order of 500 who are left. Football, better, better, better, to that day, the simple or past of it, and from your reading, with that, or for any, or even more, don't you want it to call law, or we have been a damn, or back to her on the Wednesday. This one, you have no, be a more shout of anybody, I shall for a year. Hallelujah. God bless you. See tomorrow, the Santa. Mother Babe, on the Wednesday. God bless you. Bye-bye.
0: Fungo Gwe, iti embo, lati akbara, orile, e wano kede iyanoba. Ti e pati de iyanoba. Ewo moto to nlo si iseri idimu e so fun ri pe Genesis bus stop ni e ti fe bole ti e ba ti de Genesis bus stop e ko si odikeji ni egbe petrocan filling station yen e ma ri awon olokada nibe e so fun ri pe bakari big church de lo o ma gbe ni debe fun gbogbo eyin ti e bo lati oju ore bawua itele e wa ona kede abeson gate ni egbe onland school yen e ma ri awon olokada nibe e so fun pe bakari big church de lo o ma gbe ni debe fun gbogbo eyin ti e bo lati songo to gate alakuko e wa ona kede iyanu paja e gbe moto to nlo si iseri idimu e so fun ori pe okun ola ni e lo ti e ba ti bole ni okun ola e ni oni dike soda ni apo otun ye e ma ri olokada nbe e so fun pe bakari big church le lo o ma de yin debe ti ona ba wa da mu yin loju awon number te ma pere 091-5899-4696 tabi 081-3238-9415 081-3238-9415